0: Ọlọ́run mẹ́ta lọ́kan. Sọ̀rọ̀. Ẹnu àwọn fóònù yín sókè. Ìgbà tí ó bá fi di alé ọ̀la, ọkàn yí báwọn tí ẹ gbàgbé rẹ rántí ni. Wà á dúpẹ́, wà á sànjà mẹ́wàá, nàwọ́. Ẹ̀yin tẹ́ ń bẹ lórí fóònù ẹ̀ nàwọ́ nà sókè. Mo sọ pẹ̀lú àṣẹ. Kì í sóòní láti ríwẹ̀, láti ń ṣe ríwẹ̀. Owó ìyanu. Gbogbo ẹni tó ti gbàgbé rẹ, gbogbo àwọn tí ọ̀rẹ́ tí rẹ mọ́, gbogbo àwọn tí ẹ jẹ́ olówó, àwọn tí ẹ jẹ́ onire, àbí tí afẹ́fẹ́ ọba fẹ́ délé wọn, mo sọ lẹ́ẹ̀kan náà kí ẹ̀mí mímọ́ kọ́ gba owó rẹ jáde. Kó tó di alé ọ̀la, kó tó di Sunday, aláti owó tó rò pé o lè gbà yóò jáde fọ́. In Jesus' name. Man, so phone. Next! Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, ṣé fóònù ẹ sì wà létí ẹ? Ó ya gbé sí iwájú ẹ̀ kan wo bí ìgbà tó fẹ́ wo alert. Tí ń bá jẹ́ wòlíì Ọlọ́run, kó tó di alẹ́, provided lórí àdéhùn. Ẹ̀yin wo lẹ́sàn ìdá mẹ́wàá tó wo bá wa? Mo fẹ́ sọ fún ọ pé ẹ̀mí Ọlọ́run ní kí n tú owó tọ́ fi sọdún. Èmi ò fẹ́ mọ ibi tí ó gbà wá. Áńgẹ́lì tó ń pín ire lọ́run. Mo pàṣẹ fún ìwé oúnjẹ Gabriel àti àwọn ọmọ ogun rẹ̀. Ẹ wo gbogbo àwọn fóònù tí ayé nà sókè lọ yìí. Ẹbá na ṣàkàhálà. Àbọ̀ bá sì fẹ́ wò ó lọ sórí Facebook nínú igbó. Inú igbó ibẹ̀ làwọn èèyàn ti ń gba láti. Wọ́n rántí wọn ni. Ọlọ́run ò gbogbo àwọn èèyàn ẹni tí ó ràn lọ́wọ́ tí ó sanwó fún ọ. Àwọn tí ó mọ̀ sanwó ọjà yẹn kọ́ sáti owó. Ẹbá ní àdá kẹ̀tú bí àlàdá àṣà. Kó tó di alẹ́, kó tó di aago mẹ́, ní gbogbo òru, kó tó di ọjọ́ Thursday, mo gbóhùn sókè ìpín Ọlọ́run nínú ayé mi. Mo ní kó sílẹ̀kùn owó fún ọ. Gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, gba owó, ẹ gbọ́ owó tẹ́ fi sọdún. In the name of Jesus, gbowó bá yọ kúrò nínú ìṣẹ́, ìṣẹ́ bùṣe. Bí àwọn èèyàn yìí tí wọn ò rò ohun ọlọ́kàn gbé jáde bó ṣe gbé wá báyìí náà lónìí ọjọ́ ajé yìí. Bóńgó ṣe ń jẹ́ ti Ọlọ́run gbogbo ẹ̀yìn tẹ́ ẹ mú owó dání. Owó tó mú dání wà wá fi pamọ́ síbi tó ti mọ́ fọwọ́ kan láàárọ̀. Wòlíì ní máa rówó láàárọ̀ yìí. Wòlíì ní máa rówó lọ́sàn-án yìí. Every blessed time tó bá ti fẹ́ jáde mọ́ fọwọ́ kan. Inú Bíbélì ní Jésù rẹ̀ òun ló fi dá tó ọba gba Jésù. Ó ti di tálíkà kí wo le bá di Ọlọ́run. Èmi ò san náà ní owó Ọlọ́run sì mọ̀. Nígbà tó bá di ọ̀tún lásì ọjọ́ Wednesday, a pàdé síbáṣíbá ń wẹ́mà. Àní kété tí n bá ti kúrò nínú stúdíò, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run iyọ̀ yín ẹ gbé pàdé mi lórí Facebook àti TikTok àti YouTube. Aago mẹ́fà àbọ̀ láàárọ̀ yìí, Ọ̀dẹ́kúnlé Epaphras. Ọmọ wù mí wá sí ni.
1: Ní on the 4 tí mo wá sí wẹ́mà.
0: On the 4 kínú.
1: On the 4 September.
0: Ní táìmù bẹ́ẹ̀ dé mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ wá sí wẹ́mà. N bò lẹ wà lóyún sí.
1: Wẹ́mà náà
0: ni. Wẹ́mà náà ni.
1: Ní sà. Ẹ wá gbàdúrà ẹni pé Kọ́lọ́run ṣe nǹkan tuntun fún wa kí oṣù náà tó parí. Èmi wá gbàdúrà ní ọjọ́ yẹn. Mo ní kó tó di ọjọ́ ìbí yín. Mo fẹ́ kí Ọlọ́run ṣe owó tí màá fi rajà sí ṣọ́ọ̀bù. Kọ́lọ́run ṣe fún mi. Alẹ́ ẹjọ́ Wednesday yẹn ni mo réyàn fún mi ní 1,000,000 naira.
0: Nàwó ẹ̀ kàn mọ́ mi rí báyìí. Gbà gbogbo ọ̀nà Ọlọ́run mi gbà.

0: odo bi eniyan eniyan bi odo niwaju re o ya ku gbe dana o ro na koja de ibi ogo to ba di lola a continue ibi ti a ba history yan de sugbon gbogbo iwo ti o wo wi pe ikorita ko ye mi mo korita o ti su mi lo wa ma beru fi okan re bale ko gbodo su o ninu oja re anu yo si wo be lo o si ri ogo tutun lo mo n bo na je ki ya gboro e ri
1: mo fe jeri si agbara olorun pelu orukọ yi ba orukọ mi ni tanwa lati imude so mo fe jeri si agbara olorun ororo ti mo ra mo bi nibi ti mo n gbe bẹẹni to bi ti mo n gbe emi ati awọn ọmọ aburo mi la jọ n gbe àmọ ìdẹ̀rí ọ̀hún níyà wọn ní bàbá ṣàjọ ṣàkóhun sọ́dọ̀ sẹ́nitọ́ wa lọ́dọ̀ ẹ̀yẹn ṣàwánsọ́pọ̀ òun fẹ́fẹ́ ìkànnà àwọn ọmọ yẹn hàn ju ọmọ tó náà fẹ́fẹ́ ìpè ju ọmọ bí a 14 years lọ skúlù bí báyìí òun wa wọ́n bá nà irú kí ni gbogbo eléyìí mo náà ọmọ ọlọ́mọ ẹ̀dẹ̀ pé mò ń tọ́jú ẹ̀yìn wọ́n sọ pé fẹ́fẹ́ wọn ṣé ẹ̀yìn lè gbàdúrà kọ́mọ yín mú irú yín wá sílé pé òun fẹ́fẹ́ ni wọ́n á fẹ́ bí ẹ̀sán mu kò sọ̀rọ̀ ó wá dijọ́ ọ̀rẹ́ mi tún mú mi ó tún wá wá mi wá ló bá tún sọ̀rọ̀ mọ́ yẹn pé òun náà tún fẹ́fẹ́ bá dẹ̀ dà kọ́ ni bó ṣe sọ nìyẹn pé òun fẹ́fẹ́ ọmọ òun mo kàn sùn lóru ni mo bá rí onítàn ló bá ń kọlẹ̀kùn mi ó wá jẹ ojú ẹ̀ ṣáàrí ibi tán ti ń kọlẹ̀kùn mo kọ̀ rí pé kinní náà kàn bo mi ni mo fẹ́ yíra mi lè yí mo fẹ́ ṣèkan mi ò lè ṣèkan onítàn wá dì mí mú ó dùn mí omi mú báyìí ìgbà tó yẹ tí wọ́n ń ṣe báyìí ó tún rìn mí báyìí kí ni eléyìí wọ̀ lọ́hùn mo yí mo bá tají mo sáré lọ gbé òróró bá kò sẹ́dà yẹn mo wá fi pa gbogbo ara mi mo fi pa gbogbo ẹ̀ mo wá dúpẹ́ lọ́wọ́ náà pé èyí tó ń ṣẹlẹ̀ omi gùn tó yẹ wá gbé lọ sí hospital wá máa gbé káàkiri ọlọ́run jẹjẹ rí wàhálà láti bí oṣù méjì náà tó ti ṣe iṣẹ́ náà fún mi ọpẹ́ mi nìyẹn.
2: Kí ni orúkọ yín àti mo lè ti wá sínú ìsọjí yìí mà?
3: Orúkọ mi ni Adéọlá Adésínà, mo wá láti ìlú Bẹ̀rídé Àgùrá. Bí mo ṣe dúró yìí láńlẹ́dì ni mí, àwọn tẹ́nàntì mi máa ń gbalé lọ́wọ́ mi. Tí ẹ bá ti wá gbalé, owó tí ẹ bá ti san wọlé yẹn, n ò ní sanwó mọ́. Wọ́n mọ̀ mí ní gbogbo níbi tí àwọn káńsù wà ń bẹ̀. Wọ́n mọ̀ mí dáadáa bẹ́ẹ̀, mo máa ń gbé wọn lọ bẹ̀. Mo sàlẹ̀ gbogbo wọn jáde ní December. December tí mo lé wọn jáde yẹn mi ìgbẹ́ anybody sínú ilé. Nígbà tó wá di inú oṣù karùn-ún, mo wá gbọ́ program bàbá, mo wá gbọ́, mo sábẹ̀ sí gbọ́ láti ìgbà yẹn. Tàtí wọ́n ní ọ̀dọ̀ àwọn ìṣàgámù ló wà, mo ń wo owó tí mo fi máa wọ mọ́tò, mo ní wọ́n lọ, jẹ́wọ́ agbára rẹ̀. Tí bá máa lọ jẹ́ ní 20,000 lọ́wọ́, kí n lè ra òróró, kí n rọṣẹ, kí n ra iyọ̀, Ọlọ́run dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀, mo dẹ̀ wá. Aleluya! Mo sáà délé ń jọ yẹn, mo mú iyọ̀ yẹn, mo bu omi, mo bu òróró, mo bu ọṣẹ, mo pòpọ̀, mo fún un sí gbogbo inú ilé yẹn. Pátá, ó tún di jákèjì mo fún un, ó tún di jákèjì mo fún un. Nígbà tó di jákèjì, bí mo ṣe rí àwọn mẹ́rin inú yàrá mẹ́wàá tó wà nínú ilé bí ẹ ṣe wá gbalé nìyẹn. Ó tún di ní ọjọ́ kẹjọ mo tún rí àwọn mẹ́ta bí ẹ ṣe wá gbalé nìyẹn. Bàbá ilé sami ìpè yín dájú o, èmi gbàgbọ́ nínú iyọ̀ àti òróró àti ọṣẹ, mo ní gbàgbọ́ ní orí rẹ̀ gidi gan o. Ọlọ́run ní paṣẹ yìí jẹ́, Ọlọ́run ní paṣẹ jẹ́, ẹ ní fọwọ́ ṣiṣẹ́ ìránṣẹ́, ẹ ní fọyọ́ ṣiṣẹ́ ìránṣẹ́. Gbogbo àwọn tó ń kọ́ kà kí ẹ máa kọ́ wa dé ilé ológo láyọ̀ àlàáfíà o.
0: Ará mi olùfẹ́, mo gbàdúrà gbogbo yín pátá lẹ́lẹ́rì ayọ̀. Mo sọ fún yín gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ní àlìmọ̀ṣọ́, ìjìgbò, ìkọ̀tún, ẹgbẹ́dá, ìjẹgun, ìjẹgẹmọ, ìjẹdòdò. Èyí tẹ́ nídìí iṣẹ́ ọṣẹ àdúrà àánú yẹn, òróró back to sender, òróró àánú, òróró àṣeyọrí àti iyọ̀. Ẹ lọ sí Abáranjẹ Road, Alabama bus stop. Kẹ wá béèrè ilé bàbá Oyèwọlé ní Oyèwọlé Street. Ẹ rí mbẹ́. God bless you. Ẹ gbọ́ o, ìsọjí ìdíròkọ ń lọ lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń sọ̀rọ̀ yìí. ẹjọ́ ìwà ń bẹ̀ tẹ́ bá ti dé.

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ. Rédíò àwa ara wa ni jò
1: 99.1 FM your station.
2: Àbátúndé Fáró là ń fẹ́ o, Àkúrẹ́ àdúrà wa ti gbà.
3: Ojo pe ti won ti soju Akure North and South Federal Constituency nile igbimo asojusofin labuja sugbon loje yi

0: lójoojúmọ́ làwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lóríṣiríṣi káàkiri àwùjọ wa tó ń fẹ́ àbójútó àti àkíyèsí ìdí nìyí tí kan ní Glow 99.1 FM ìjàpọ̀ estate Àkúrẹ́ fi gbé ètò kan kalẹ̀ tá a pè ní láwùjọ lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán.
1: Ẹ pàdé àwọn atọ́kùn tó dáńtọ́ níbi tí wọn yóò ti máa tọ́kùn ètò náà pẹ̀lú ìrírí tó jinlẹ̀ àti àníkùn òye sójú náà ti mú ìdàgbàsókè tó múnádóko wá sí àwùjọ wa.
0: Lábala lábala lè tò yí pín sí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ẹnu àgbà lóbi ti ń gbó ọ̀rọ̀ àgbà lábala àkọ́kọ́.
1: Bó ṣe ń lọ ló tẹ̀lé.
0: Abala ojú ọjà náà ń bẹ níbi tẹ́ ò ti mọ bójú ọjà ti rí. Abala tẹ́ ti pàdé àwọn alẹ́nulọ́rọ̀ láàrin ìlú ń bẹ pẹ̀lú àwọn àlàyé tó múnádóko.
1: Abala tẹ́yin olólùfẹ́ wa náà yóò ti máa fi ìmọ̀lára yín hàn lọ́nà tó bófinmu náà ń bẹ.
0: Ẹ̀yin ni kẹ mú kalẹ̀ owó àtọmọkájọ bójútó àwùjọ wa lọ́jọ́ ìṣẹ́gun àti ọjọ́bọ̀ láago mẹ́wàá òwúrọ̀ sí méjìlá ọ̀sán láwùjọ láwùjọ láwùjọ.
1: Tọ̀tẹ̀ yìí ó dùn yàtọ̀ torí pé tòní òjọ tàná tàná sì yàtọ̀ sí tọ̀la.

0: Ohun ojúrílẹ̀ tó amúlùdùn agbọ́ fi kọ́gbọ́n yìí ń jẹ́ nìkànnì Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ̀jẹ̀ á jọ máa gbọ́.
1: Ìrírí lágbá, owó ojúrí, ojú ò bá rí o, ẹnu ò ní lè sọ.
2: Ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí ọyẹ́ ṣe ń borí ooru ìwà ìgbin òye ọmọlúàbí bàbá ti jí kàgbalẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ Glow 99.1 FM Àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ.
3: FM Ijapo Akure.
4: Chapter systems are offline.
5: Broadcasting every day from the heart of Akure. This is Glow 99.1 FM.
3: Ikoni Glow FM Akure. Orishirishi ninu eyo kan.

0: ẹmẹ lórúkọ jẹ wa gbèsè ayọ lórí àdúrà rẹ ọba olùbùkún dé olórúkọ tí ò ní pẹkun ọba tí ò lẹni tì tí ò múni tì ọba mi ò gbénú afẹfẹ kutu yumuyumuyumuyumu ọba mi tí jọ gbogbo fẹni gbogbo lọjọ gbogbo nígbà gbogbo ọba tí fojoojúmọ kẹwàá gbogbo ènìyàn pariwo go go go go go go go go go go pásítọ̀ fàkẹ́ yé mẹ́rin ẹni mò ń jẹ́ bàbá alábìyàmọ́ ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ọ̀rọ̀ rẹ ni o òní yìí là máa jíjẹ́ lórí pẹpẹ ìbùkún màmá ìbùkún ẹ máa wá lóríṣiríṣi ọ̀nà èyí tó dáa jù nínú àwọn ìbùkún lẹ́lẹ́yìí tó wá láti ọ̀dọ̀ ọlọ́run má mi ìbùkún látọ̀dọ̀ ọlọ́run má dùn o nítorí ìbùkún olúwa ní mú nílà láàfin làálà kun nítorí ìbùkún tó olúwa bá fọ kò ní padà fi sìrègùn fún ọ nítorí ìbùkún tó olúwa bá fọ kò ní padà fi gbọmọ lọwọ rẹ ẹni tí ọlọ́run bá ti bùkún kò sẹ́ni tó lè fi rẹ wọ́n kà lè gbìyànjú wà lè mú ẹni ìbùkún ọlọ́run wọlẹ̀ wọ́n lè gbìyànjú ṣùgbọ́n kò lè dáhùn lórí rẹ nítorí pẹpẹ ìbùkún ọlọ́run ló ti jẹun mò ń pẹ gbogbo bàbá gbogbo màmá àti gbogbo ọmọ pátá ẹ jẹ́jọ́ lọ tẹ̀dọ́ síbi pẹpẹ ìbùkún lónìí ó ń lọ jẹ́ kí ìrìn àjò ọ̀sẹ̀ yìí kò dùn mọ́ wa bá a ṣe fẹ́ gbogbo ilé tẹ́wọ́ kẹ́ wọ́n máa ṣàmì dikitarolomi 28 vasiri.
1: Ìbùkún ni fún ọ ní ìlú. Ìbùkún ni fún ọ ní ọkọ. Ìbùkún ni fún ọmọ.

0: ọ̀sẹ̀ yóò wọ̀ rẹ̀ máa dé nínú ọ̀sẹ̀ ìwà ara àlúgbà nínú ọ̀sẹ̀ ìlọ pàdé rẹ̀ nínú ọ̀sẹ̀ ìwà ara ìdílé báyìí nínú ọ̀sẹ̀ yìí iṣẹ́ yẹn bọ́ sí nínú ọ̀sẹ̀ yìí kọ́ńtrátì yẹn bọ́ sí olóore pé ọlọ́sẹ̀ yìí nínú ọ̀sẹ̀ yìí lọ ṣàṣeyọrí nínú ọ̀sẹ̀ yìí lọ jẹ wọn mọ̀ nínú ọ̀sẹ̀ yìí ọlọ́run bá gbógun fọ́lẹ̀ rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí òun rẹ̀ máa dọ́kẹ́ nínú ọmọ ìyá rẹ̀ nínú ọ̀sẹ̀ yìí ogo rẹ̀ búyọ̀ àǹfọ́tífàsírì lọ́sẹ̀ yìí afọrí tútù sí ọlẹ́nu tọmọtọmọ amnetífàsọ́ẹ̀fọ́ òní jíyà tọmọtọmọ o jeremiah 31 àfọ sísẹ́rántí ọlọ́run tọmọtọmọ o lọ́ni afa lọ sí àpẹta tó ga jù ọlọ tọmọtọmọ ọ̀rọ̀ jáde sáptẹ́tì lọ́ni atú ọkàn rẹ lára tọmọtọmọ bíbélì ni mo wà sáptẹ́tì 8:7 inú rẹ máa dùn tọmọtọmọ lọ́sẹ̀ yìí o 1 Peter chapter 5:7 olúwa máa tọ́jú rẹ o òní jẹ gàba lórí ọmọ rẹ o òní fogun ọmọ rẹ tajà òní mọ́fọ nínú ọjà ayé òní mọ ìnira òní jẹ lásán òní finúfíndọ̀ bá ọmọ rẹ ja o ogun alálẹ̀ kò ní borí ọmọ rẹ ogun ilé ọkọ kò ní borí àwọn ọmọ yín o ogun ilé àná kò ní yẹpẹrẹ rẹ ó yẹ di alágbára nínú jésù ìwà tọmọ rẹ máa fi náírà àti dọ́là dára lọ́sẹ̀ yìí o ọmọ rẹ ò ní di alárìkiri ìyá ò ní di mọ́líkì fáwọn ọmọ rẹ lára ara tó ń wọjọ gidi lọ́wọ́lọ́wọ́ kò ní padà wọ àkísà lọ́jọ́ alẹ́ o jésù olúwa wa àwẹ̀ tá ń gbà yìí 21 days lọ́ máa fi gbà á ti wà ní ọjọ́ kẹfà báyìí aago méjìlá ládẹ máa ma bírèkì lójoojúmọ́ ẹjí ní àwọn gbẹ̀mí délé agbára.
1: pàtàkì wọn fẹ́ ṣe ti agége yẹn abá débẹ̀ lọ́jọ́ yẹn pàtàkì kanu fóònù sókè mo wá mú òróró tẹ fún wa yẹn mo wá fi kúrọ̀sì fóònù mi báyìí nígbà tó wá di nǹkan bí aago kan gérége ní nǹkan bí ọjọ́ friday mọ́júmọ́ saturday ọmọ mi ọmọ 16 years last born mi ó kàn gbé fóònù mi ó fi ń ṣeré lóru the next day wọ́n bẹ̀rẹ̀ ọmọ mi pé kí ló fẹ́ ọmọ mi ní I need money èmi dẹ̀ ti sùn ẹ ṣáà sẹ́ndì 150,000 sórí àkáǹtì mi.
2: ìgbà tẹ́ ẹ rí ń gbà tẹ́ jí kí lẹ kọ́kọ́ sọ.
1: èmi ò tí ẹ̀ mọ́ kọ́kọ́ ọmọ tó ń tẹ fóònù yẹn ló padà wá jí mi ó ní mọ̀ mi ẹ̀ sùn ni kí wọ́n wọ́n tó wà lórí fóònù mo ní kí ni fi mí lẹ̀ jọ ó ní mọ̀ mi ta lẹ́ni kó fún yín lówó mo ní mi ò mọ́ o ó yá gẹ́lì bàbá lábíamọ ló wá fún mi lówó èmi ò mọ́ o mo ṣàrí 150 lórí owó yẹn láti bí ọ̀sẹ̀ mẹ́ta gáàsì tí mo lò ó ti gbiná mo wá ń yá gáàsì nínú ilé ẹni tí mo yá gáàsì lọ́wọ́ ẹ̀ ló bá gbé kúrò lẹ̀ àkọ́bí mi ṣe wá ra gáàsì tuntun fún mi nìyẹn ní àárọ̀ àná oore tí mo rí gbà nígbà bàbá lábíamọ nìyẹn o.
2: ẹgbẹ́ 150 ẹ tún gba gáàsì.
1: bẹ́ẹ̀ni
2: lẹ́yìn ìsanjí agége.
1: bẹ́ẹ̀ni ọjọ́ friday.
2: ẹnìkan ń gbọ́ mi o kí lẹ́ni tó ṣú oore ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ó yá sàmì ìwọ ló máa gbà o.
3: àmì jẹ́
0: náà ìpàdé kọ́lá ní ọ̀la ìpàdé tó máa ní àpẹẹrẹ rere ni omi jẹ́ríkò tí wọ́n fi òkúta bethlehem sí àǹfààní jọ lọ́la fún gbogbo èèyàn láti bù lọ lé bọ́ọ̀lẹ̀ ní kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà ait yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí classic arena hall aago mẹ́sàn-án ni òwò àríre gbà ọrẹ títẹ̀ ní ti ká gbogbo ènìyàn jákèjádò ọrẹ yìí la máa fi sílẹ̀ kọ̀sẹ̀ tuntun yìí tó bá ti ń da wàá sọ wípé olúwa mo fi ọrẹ ti májàmú ìbùkún ìdílé wa màmá kò sí iye tó kéré kò sí iye tó pọ̀ jù ìwọ tá a gbìyànjú o ọlọ́run tó ní ìbùkún tó ń darí ìbùkún ó yẹ yóò bùkún yín lọ́sẹ̀ yìí o màmá ó ti tú àkókò yẹ kí wọn náà lọ gbàdúrà ní Jerusalem torí àwọn ọmọ rẹ oṣù tó ń bọ̀ ní gbogbo abiyamọ àgbáyé pátá ń lọ ìwọ náà lọ gbàdúrà níbi tí Jésù ti ṣiṣẹ́ ìyanu ìrìn àjò ọjọ́ mẹ́sàn-án péré ni tá a máa fi wà ńbẹ̀ sọ fún ọmọ rẹ òun náà lè sanwó rẹ lọ a kàn fi ṣoúnjẹ ọmọ fún ọ tó bá fẹ́ lọ pè mí lórí aago tàbí kọ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp àwọn tó bá fẹ́ gbàdúrà fún ọmọ àti fún ara wọn ni kó tẹ̀lé mi o ọlọ́run bàbá alábìyamọ o
4: ààyè ló wà.
5: Hello, hello, prophet 09060571110 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní máa bọ́jọ mọ́.
6: Ìkànnì Glo FM Àkúrẹ́ oríṣiríṣi nínú ẹyọ kan.
7: Broadcasting every day from the heart of Akure, this is Glo 99.1 FM.

0: nínú ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
1: ọ̀rọ̀ pọ̀
0: nínú gbogbo àwọn ìwé ìròyìn ìtajọ̀wádìí tó lónìí.
1: ọ̀rọ̀ ó mọ̀ pọ̀ gidi gangan gan mani.
0: nínú gbogbo ìwé ìròyìn tí ń bẹ níwájú wa lóòótọ́
1: nínú ìwé ìròyìn punch.
0: ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ o.
1: ìwé ìròyìn Nigerian Tribune.
0: ọ̀rọ̀ pọ̀.
1: Daily Post. Daily Trust. ìwé ìròyìn ti àti ànípínlẹ̀ Ondo di Òpù ń kọ́. leadership tó jẹ́ tàwọn àgbààgbà náà ń kọ́. ìwé ìròyìn Premium Times. PM News. ìwé ìròyìn The Sun náà ń kọ́ o.
0: ó pọ̀ dáadáa.
1: ó bẹ̀m̀bẹ̀ gangan. ó kì í bẹ̀ gangan. ó kì í pọ̀pọ̀. bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà láti kọ̀rọ̀kọ́ ń du yàrá ìròyìn wa náà nǹkan.
0: ọ̀rọ̀ pọ̀ nbẹ.
1: àwọn àwé ìròyìn tí ń jáde ní tìbútò lórílẹ̀‐èdè àgbàlá yìí ń kọ́.
0: ọ̀rọ̀ pọ̀ nbẹ náà.
1: ó ti pọ̀ náà tó pọ̀ yẹ́yẹ́ tó pọ̀ tó kí pọ̀n bí ọbẹ̀ àpọ̀n náà lábẹ́rẹ́ sí máa kó àwọn kókó kòkó kókó tí ń bẹ̀ ńbẹ̀ bí ìgbà tí wọ́n bá sọ wípé àwọn alábàárù tí wọ́n bá gbẹ́rù orí òun náà la ṣe kóròyìn orí lónìí tó jẹ́ pé tá a sì máa tu tá a máa yọ lọ́lọ́kan òjọ̀ kan. wọ́n ní kókó báyìí náà léegun yánṣukú léegun àgbàdo ká sọ̀rọ̀ ká ba bẹ́ẹ̀ òun náà ní iye tí a nílé iṣẹ́ wa kákàròyìn kí wọ́n sì rí pé bó ti rí gangan gan náà nù ni òun la fi ń ṣọlá tá a fi ń ṣọyọ̀ ní ilé iṣẹ́ wa. ẹ jẹ́ kí n kọ́kọ́ wo kókó kan tí ń bẹ́ ń bí o lójú náà láti lè jẹ́ kí ayé kí ó rọrùn fún àwọn ènìyàn tí ń bẹ ní ìpínlẹ̀ Ondo látàrí ìgbòkègbodò ọkọ̀ tó ti ń gbé sókè lórí ọ̀rọ̀ epo pẹtiróòlù tó gbé òkè yìí. ìjọba ìpínlẹ̀ Ondo mọ̀ ti ń gbé ìgbésẹ̀ o gbé ìgbésẹ̀ kan láti wípé kí wọ́n mú kí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ kí ó gbé pẹ́ẹ́lí sí ní bí wọ́n ṣe fẹ́ tẹ́wọ́ gba lílo àwọn ọkọ̀ onígáàsì ni wọ́n bá ní ọ̀dà ọkọ̀ akérò tọ́pọ̀ jáǹtì rẹ̀ bí ọgọ́rùn-ún òun náà la gbà wá sí ìpínlẹ̀ wa.
0: ọgbà bẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò kí ètò ààbò kó ba lè sùn wábọ̀ kó ba lè fẹsẹ̀ múlẹ̀ dandan nípínlẹ̀ Èkìtì. Gómìnà ìpínlẹ̀ Èkìtì Abiodun Oyèbáńjì lónìí iná ni yóò mọ pín ọkọ̀ fáwọn ẹ̀ka ẹ̀ṣọ́ aláàbò lónìí ti ṣọjọ́ ajé.
1: bákan náà ni ìròyìn kan náà mọ̀ ń bẹ ń bí o láti ìpínlẹ̀ Ondo ni ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ yìí rí mímí kò mọ̀ ni òun ẹ̀ mọ̀jì àtanra wa bọ́mọ ẹni bá dára ọmọ yẹ ká wíṣẹ́ rí tinúbú tẹ̀ ń wò yìí ó dì sáàfù sáà kejì oyè ẹlẹ́ni tá à ń dìbò fún sí ní sáà kejì.
0: lórí ọ̀rọ̀ ààrẹ tinubu léyìí tó mẹ́nuba ìròyìn kan bẹ níwájú tèmi ti ń sọ pé pẹ̀lú bí ìgbìmọ̀ àpapọ̀ lájọ ìṣọ̀kan àgbáyé ONGA ti ń ṣe ìpàdé rẹ̀ báyìí ní London wọn ni ìgbà kẹta rèé tí ààrẹ tinubu kò ní kópa o nínú ìpàdé ọ̀hún.
1: bákan náà ni ìròyìn kan ń jẹ́ kó di mọ̀ bí olórí ọ̀rọ̀ tinubu yìí náà ni tinubu mọ̀ dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú aya rẹ̀ ní bí ó ṣe jẹ́ wípé ó pé ọmọ ọdún 84 o láàdọ́rin o ó wà ní wò ó ṣe é rí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tí mo ní ìfọkàntán ọ̀rẹ́ òdodo ni.
0: wọ́n á jẹ́ kó rí mi mọ́ owó
1: èmi gan náà owó mi bára mi ń ṣẹ́gi
0: ká sì wá tún jọ ń jó kọ̀ọ̀kan náà
1: ọ̀làgbà pọ̀.
0: ẹ wò ó àjọ Amnesty International ló ti ń sọ fún Ribadu báyìí láàárọ̀ tòní ó ní wò ó sọ bí dáadáa sórí àjọ Serapo léyìí tó ti ń pọ́n lé tó ti ń ṣègẹ́ṣègẹ́rẹ́ nígbà kan rí náà ni àjọ DSS tó ti ń gbájúmọ́ báyìí tí wọ́n sì lajú lẹ̀ tó rí nǹkan kan ṣe sí i.
1: bákan náà ni àjọ tó ń bójútó ìdúnwọ̀n epo pẹtiróòlù ní orílẹ̀-èdè Nàìjíríà yìí wọ́n mọ̀ tí ń jẹ́ kó di mímọ̀ wípé ẹ wò lásán kọ́ láàfẹ́ fi iye tí wọ́n mọ̀ ta jálẹ̀ epo pẹtiróòlù léde ó nírí sí tá a lè fi ṣe bẹ́ẹ̀.
0: lórí ọ̀rọ̀ àìgbọ́ra-ẹni-yé tí ń bẹ láàrin gómìnà Abba Yusuf àti Kwakwanso Kwakwasoma ti sọ̀rọ̀ lójúmọ́ tòní o ó ní ẹ wò ó ṣe rí gómìnà Abba Yusuf ti ìpínlẹ̀ Kano ni mo lè foríjì kódà mo tún lè bá ń bá ṣe bá ti jọ ń ṣe láti ìgbà ìwáṣẹ̀ wá torí pé mo fẹ́ràn rẹ̀ dọ́kàn dáadáa.
1: bákan ni ìròyìn kan náà ń jẹ́ kó di mímọ̀ báyìí nínú ẹgbẹ́ òṣèlú NDC ìṣáájú ètò ìdìbò ti ọdún 2027. àwọn nǹkan igun kan tí a mọ̀ sí OK Movement àti ẹgbẹ́ òṣèlú NDC wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ń wàákò lórí ọ̀rọ̀ àwọn àgbékalẹ̀ ìgbìmọ̀ olùpolongo ìbò fẹ́gbẹ́ òṣèlú NDC ọ̀nà wo ni wọ́n gbé ń gbà tí wọ́n jọ fi ń forí gbárí báyìí o.
0: látàrí bí àwọn awakùsà bíi 37 ti gbẹ́mìí sí akata àjọ NSCDC wọ́n ní àwọn àjọ lájọ ìlú àti fàlànà iná ni wọ́n ti ń béèrè fún ìtọpinpin àti ìdá ìdájọ́ òdodo fún àwọn tí wọ́n gbé tí wọ́n gbẹ̀mí mi ọ̀hún sákàtà àwọn agbófinró.
1: Pẹ̀lúpẹ̀lú bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ti padà wọ ilé ẹ̀kọ́ wọn tí kálukú ti ń bá ẹ̀kọ́ wọn lọ báyìí lọ́wọ́lọ́wọ́. Púpọ̀ nínú àwọn òbí tí ń bẹ ní tìbútò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n mọ̀ fi gbé bọnú wọn ni ṣé ẹ fẹ́ pa wá ni kí ló dé owó ilé ẹ̀kọ́ yìí mọ̀ tí gọbọ ijó mọ̀ tí ó mọ̀ gàgàrà o ẹ̀ dákun. Bákan náà ni wọ́n tún fi gbé bọnú pé ètò ààbò ibo la ti mọ̀ ṣe sí ètò ààbò mọ̀ mẹ́ẹ̀ẹ́ sí ni.
0: Àwọn obìnrin kan ní ìpínlẹ̀ Abia nílùú kan bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ tí ń ké gbàjarè wọn ní ẹ̀sìn dákun ìdábò ẹgbà wà lọ́wọ́ àwọn kàràǹbà ní ẹ̀dá tí ń lagi sàárè ìdáná tí wọn ò jẹ́ karí ìmumi lágbègbè wa ní àyín láwọn tí wọ́n ní wọ́n mọ́ ń darán jẹ oko wọn kódà àwọn ni wọ́n tún mọ wú pákí léyìí tí wọ́n gbìn fúnra wọn wọ́n mọ̀ fi bọ́ àwọn màálù wọn tí wọ́n bá ń kó wọ orí oko. Eyín láti ìpínlẹ̀ Abia láti mú lẹ́yìn wa fún yín lójúmọ́ òní.
1: Eyín tún lágbára díẹ̀ o. Láti ìpínlẹ̀ Alámúlé ti ìwẹ̀ yóò ní ìpínlẹ̀ Èkìtì. Sùlà Sùgbà òun rògbòdìyàn ìgbọ́ra ẹni yé ti ń bẹnu ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì. Yín ṣe ló mọ̀ túbọ̀ ń pele ke si tó ń gbinlẹ̀ sí kankan kan. Ní bí o ṣe jẹ́ wípé àwọn tí wọ́n jẹ́ àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ń wàá kó lórí ọ̀rọ̀ owó ìpolongo ìbò.
0: Tó láwa tá a ṣe ń wò pé oníye tá a fi gbé kalẹ̀ báyìí fún gbogbo àwọn ọmọ yìí pátápátá lẹ́gbẹ́ òṣèlú gbogbo lẹ́mi àti baálé mi oníye tá a fẹ́ gbé kalẹ̀ kó mọ̀ bàá di pé owó tá a fẹ́ gbé kalẹ̀ yóò tún mọ̀ dá Sùlà Sùgbà sílẹ̀ bóyá ká kú fowó wa jẹun gbogbo àwọn ìròyìn yìí àti àwọn ìròyìn míì náà ni ẹ̀ láǹfààní láti mọ gbọ́ lẹ́nu wa lójúmọ́ òní akin pé kojúmọ́ o ẹ káàbọ̀ lákọ̀tún sórí ètò yín ètò wa ọ̀rọ̀ pọ̀ ìkànnì glory 99.1 FM tó kalẹ̀ kàǹkà sí ojúlé kìíní ẹ̀ fún aláàyè ní ìjàpọ̀ estate nílùú Àkúrẹ́. Ẹ ṣeun lọ́kùnrin ẹ ṣeun lóbìnrin o ọmọdé àti àgbàlagbà ẹ̀yin ọmọdé tẹ́ ẹ̀ bá ti lọ sùkúù lásìkò tá a wà yìí kí lẹ̀ ń dúró ṣe àti ẹ̀yin náà tó jẹ́ pé ibiṣẹ́ ló yẹ kẹ wà báyìí ṣùgbọ́n tẹ́ ẹ lẹ́ẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ pọ̀ ẹ dákun ẹ tètè tẹsẹ̀ bọ̀nà báyìí kẹ mọ bá ṣe yín lọ
1: àpèkẹ́ mọ́ gbọ́
0: torí àwa náà àyè ṣe òde kólókòó mọ́ lè roko àyè ṣe òde kólódò mọ́ lè rodò àyè ṣe òde kọ́lọ́nà mọ́ lè yẹ̀nà bẹ́ bá ti gbọ́ wa ẹ mọ̀ fi ọwọ́ méjèèjì kẹ mọ̀ fi ṣiṣẹ́ etí la fi ń gbọ́rọ̀ kìí ṣọwọ́ ẹ mọ̀ bá ṣe yín lọ torí pé a mọ̀ ṣiṣẹ́ jàre iṣẹ́ náà ni o. Lónìí ọjọ́ ajé yóò fi lé wa ṣe bùgbé a làjé lọ́wọ́ a ní lápò a ò ní ní lọ́rùn àwa tá a sì ní lọ́rùn lọ́wọ́ tá a wà yìí àti nàìjíríà gan pàápàá ọba ìdùà òkè yóò bá wa gbé ẹrù wa fúyẹ́. Lẹ́ẹ̀kan sí o ẹ̀wá kan kí ẹ fìdílé tàbí kẹ fìdílé nǹkan olúwa rẹ̀ mi lẹ́kún ìdòwò lorúkọ tèmi ọ̀rẹ́bìnrin yín ọmọ kan báyìí bẹ gbà á gbèjì ọmọ ni kì í pé káàbọ̀ sórí àkọ́tún ètò ọ̀rọ̀ pọ̀.
1: Ajé wa ń wá o ajé wa ń bọ̀ o ajé wa wá wá o ajé wa wá bọ̀ o ajé fi lé wa ṣe bùgbé o ajé wa wá bọ̀ o lónìí tó jẹ́ ọjọ́ ajé lágbára lọ́wọ́ Elédùmarè ajé kí ọmọ wa wà kiri ká máa rajé jẹun ní gbogbo ìdókòwò wa àti iṣẹ́ tá a bá ń ṣe ká máa ṣòwò ká máa jèrè ká máa bòde pàdé lágbára lọ́wọ́ ọlọ́run ọba mi Elédùà bí a tẹ̀tẹ̀ ń wò náà kẹ́rẹ́kẹ̀rẹ́kẹ́rẹ́ tí gbogbo ẹ̀ náà tó tún ń lọ tí gbogbo bàbà ti ń báyìí kò mọ̀ ní bá ibi sílé wa o ire ní ọmọ ọba sílé wa ayọ̀ ní ọmọ ọba sílé wa lágbára lọ́wọ́ Elédùmarè akin akin lẹ́ẹ̀kan sí ẹ kú kùtùkùtù òwúrọ̀ ẹ dẹ̀ kú bí ojú ọjọ́ ṣe rí ṣùgbọ́n a wá máa sọ nílé iṣẹ́ wa o wípé ẹnẹ̀ tí ó bá ti ń tẹra mọ́ iṣẹ́ rẹ̀ ló bá ń ṣe lójoojúmọ́ ọjọ́ kan náà yọ ọmọ ṣe àṣeyọrí yọ ọmọ kẹsẹ̀ járí ṣùgbọ́n tẹ́ ẹ bá ń ṣe tẹ́ ẹ bá rí mo tiẹ̀ ti ń ṣeṣeṣe kò tiẹ̀ wáyé mi mọ́ ǹjẹ́ ta lọ́mọjọ́ gan téèyàn mọ bóde pàdé gan nídìí iṣẹ́ rẹ̀ tó alade tí ń jẹ adéníyì ló kọ tèmi mọ̀ ń jẹ o bàbá oníkẹ̀kẹ́ worldwide only overgraduate in the universe olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú mariwo adébíṣẹ́ mọ̀ṣẹ́ báyìí ẹ jẹ́ ká wa náà káwo nítorí pé àwa ò kì í ṣe ọ̀lẹ́ ń tiwa nítorí wípé àfẹ́ kí bí ó pa wá àfẹ́ kí bí ó pa fámìlì wa a sì fẹ́ kí bí ó pa àwọn tí ń bẹ ní ẹgbẹ́ wa la ṣe ń ṣiṣẹ́ ẹ jẹ́ ń gbéra sọ báyìí láti ìpínlẹ̀ Ondo nítorí ìròyìn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ torí Yorùbá bọ̀ wọ́n ni pé ilé báyìí náà ni a ti mọ n kẹsọ ọrọ de o ẹ jẹ kí n wo ìròyìn kan ti ń bẹ ń bí o lójú náà láti lè jẹ kí ìrọ̀rùn kó dé bá gbogbo àwọn ènìyàn ti ń bẹ ní ìpínlẹ̀ Ondo àti olùgbé àti àwọn ọmọ bíbí ibẹ̀ lórí ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ òun náà ló ti mú kí ìjọba ìpínlẹ̀ Ondo mọ̀ ti gbé ìgbésẹ̀ kan o láti tẹ́wọ́ gba àwọn ọkọ̀ tí ó máa lo gáàsì ni wọ́n bá sọ wípé ọ̀dà náà ọgọ́rùn-ún ọkọ̀ akérò tó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ òun náà làwọn náà ti bẹ̀rẹ̀ sí ń béèrè fún báyìí ìjọba ìpínlẹ̀ Ondo ló ti bẹ̀rẹ̀ sí ń sapá tó sì bẹ̀rẹ̀ sí ń sakitiyan o lati ri mo wi pe awon na ba won tewo gba awon lilo awon oko kan to je wi pe yo ma lo gas ni orilede Nigeria leyi to je pe yo wa ni tibutoro ile yi loju na lati le mu ki adikoko de ba inira ati awon isoro ti eti se ti owon gugu epo petirolu to mu ki owo oko ki o gbe oke ki o le rorun fun gugu awon olugbe ati awon ti anje oluwa oko kakakiri ile yi eni ti o je baba jiro si gomina lori oro igbokugbudu oko ogbeni muyiwa oguyeme olo soro yi di mimo o nigba to je pe ti o fi nforo jewo pelu awon ti anje omo egbe awako ti orilede Nigeria ti a mo si NURTW eka ti ipinle Ondo leyi to je pe ti an se elembeun si ni office re Oguyemi je ko di mimo onisheri ijoba ipinle yi o na nlo ti bere si nfi koloko o ti bere si ni ajosepo pelu awon ile ise kan lati wi pe ki won le se idasile ojuko kan nibi to je wi pe awon oko leyi to je wi pe ti o nlo petirolu tele tele ti won mo so di eyi ti o mo lo gas bayi o wa je ko di mimo ni mo nbe ni ilu Abuja o nibi ipade pataki kan ti won se pelu awon ololo gas pelu awon commissioner miran o ni ati mo wi pe ti o je eto ijoba o na ni wipe lati wipe ki o le ki o le se idokun owo ki okowo lori oro igbokigbodo o ni awa fe wo boya kan ma lo ti awon electric vehicle ni o ati awon ti bus ti o ma lo gas ni o leyi to je wipe yo le mu ki irorun kude ba orilede Nigeria o ni awon ona meji won yi awon sin se agbeyewu re ti electric un ko ti e ti iye mi ti wo wa ma so na ma won ni
0: e won ma charge re ni
1: won ma charge re
0: e yo ni ori ko ti won ti mo charge
1: omo ko la wa ntia
0: emi wo boya ko mo ko lo ti wa ni mo le wo lo ti wa
1: pelu me yun boya won wa pa waya mara oko
0: je ka gbe ode be je ka wa gbe
1: oda awon oroyin yi nbe nbe to po dan ti rere ti mo mo pe fm ma fm ka si fe mo kule kule re e ko ja lo si ojo we kan ninu we iroyin di ope lo ka la katambe
0: woro ni di hope won ina ni nbe ni waju mi bayi lati ipinle kiti ina ni mo ti ri iroyin kan nibi ti won ti ni ki eto abo ko ba le fese mule dan dan o gomina ipinle kiti loni ina ni yo mo pin oko fun awon eka eso alabo lati le mo gbajumo eto abo nibi won ti mo seke nbe aisabo ati iwon iwa epa mi ni ipinle ohun loni ojo aje ina ni won ni gomina ipinle kiti bi odun abayo mi oye banji yo mo pin oko fun awon ajo eso alabo kakiri ipinle ohun lara kitiyan lati le mu ki eto abo ki o fese mule dandan woni ni Osun Tokun Pavilion tin be ni ile ijoba ni ilu Ado Ekiti ina ni eto ohun ti o ti waye loni sugbon yin ni so akoko tori pe won sanwo ipolowo oja sugbon won ni ninu atijade kan lati owo bobajiro pataki se gomina ohun lori oro iroyin ogbeni Olayinka Oyibode ina ni o mo tin je ko di mo pe awon adari eka eso alabo yi ina ni won pe ju pe se si ori kota ti wiyi nibi ti gomina ohun yo ti mo fa kokoro kokokan le won lowo pe ewo ati fun yin loko o eyi to wa ku fun yin ni bayi ni lati mo wo gbo wogbe ke si mo seke nbe aisabo kaakiri korokondu ipinle kiti awon oro mi ti Olayinka Oyibode so loruko ijoba ipinle kiti ojuwe kan ni iwe royin the hope na neteka ni nbe gan ni mo ti mu wa fun yin
1: iroyin to si ni se pelu oro eto oro aje nbe na mo wa yi loju na lati le je ki rorun ko de ba gbogbo awon mutumu wa sugbon lodo ti awon ajo to ri si oro idunwon petrolu ni orilede Nigeria won mo se awon alaye kan won ni ewo o mo nidi to je pe ta le fifiye ti won mo ta jale epo petrolu lede onirisin ki wa ni irisin ohun gangan awon ajo to je pe to ri si oro iduwon lori oro wo petrolu ati awon epo robi ni orilede Nigeria yi ti a mo si NMDPRA ni won tin je ko di mo wi pe awon won kan mo mo ni o lati wi pe ki won mo fi iye ti won mo ta jale epo petrolu lede tabi ki won pa lase wipe dandan la oran yan eye kan bayi ni ki won ma ta nitori pe won ne ni abe ofi kan to je ti odun 2021 to ni se pelu oro epo petrolu one won so wipe bi oja ba se ri bi oro epo ba ti ri ni oja agbaye be na ni ki won ma ta ninu atejade kan leyi to je pe ti awon alase ati ajo ti won fi lede ninu atejade ni je ko de mimo wipe won ne abala kan tin ti o je ti arun le ni igba ikale mo kan ninu etije ti iwe ofi to ni se pelu ile ise petrolu ti odun 2021 lo je ko de mimo wipe awon ti won ta leje won ati awon ti won ta leyo awon na lo je wipe won ni ori ofe ati anfani lati wipe ki won so iye ki won ma fi iye ti won ma ta petrolu won lede latari wipe iye ti an ba raja won o na ni o fi fun won laye lati wipe ki won ta bakan na ni o je ku di mimo wipe o ne awon abala kan na ninu iwe ofi ohun eyun ti abala ti arun le ni igba ikale mo meji ikagunle mo keji ati ikerin ninu iwe ofi ohun ona lo da ijoba lowo ko lati wi pe ki won ma le da si oro iye bayi ni ki dandan lo je pe dandan la kan ma fi ta epo petrolu ninu awon labala labala to so ohun ona lo ti bere se nfi oniruru awon abala lede oni awon abala kankan tun wa ninu iwe ofin to je pe o fi aye gba awon ti an ba nbe nidi ikakun lati ma ta epo npe ki an ma fi gagbaga lori iye bayi lemi yo ma ta pe ku je dandan ku pon dandan pe ki awon ile epo kan ki won ni price kan bayi oni tori wipe kaluku lo moye to raja re ninu oja agbaye oni bo tile je wipe lotito ati ododo bi ipo ti oro epo petrolu to wa bayi lowo lowo ni bi o se gbe soke si oni o nko inira ba awon omo orilede Nigeria kanra wipe ninu ile gangangan inira ni gbogbo awon ti an je osise ti won lo inira ni atawon ni karakata gan ni ti butoro orilede Nigeria yi ninu inira ni oni sugbon but sha kineke ni ongangangan mo mo pe fe mo o fe ka esi be mo kule kulere e koja lo si oju ewe kan ninu we royin daily trust e lo ka la ka tambe
0: daily trust jo won kan na ni nbe ni waju mi yi ni bi ti won ti ni pelu bi ipade apero ajo isokan agbaye tin kanlekun bayi koda yo gbera so laipe laidina won ni o ti di igba keta ti are tinubu ko ni kopa o ni bi ipade ohun lati igba ti o ti de ori alefa gege bi are ile nigeria won ni ni bi ti won ti mo se ipade apero apapo ajo kan agbaye lekokanle ni 80 ni New York nile America ina ni won ni are Bola Tinubu ko mo ni sini bi ipade ohun koda won tin fi idire mule bayi pe looto ni are wa ko ni kupa ni bi eto ohun sugbon saaju lati nkan bi ose die seyin ini awon mo Nigeria tin gba gege bi eni gbagbo ti pe abi yo kopa ni abi ko ni kopa o latari awon esun leyi ti won ni won ti fi nkan are Bola Tinubu nile America ohun nipa awon akosile kan leyi ti won ni won tin wu jade lowo ta waye sugbon nigba ti o di ana ini atijade kan lati owo agbenuso si igbakeji are Eyun Stanley Nkocha ti o ti wa kede pe are Bola Tinubu lo mo ti pase fun igbakeji re Kashim Shettima lati mo soju ohun o gege bi yo ti mo ko awon asoju le Nigeria sodi lo sibi ti won ti se ipade apero ohun saaju ni Jimo Ibrahim him ti o je asoju Nigeria si ajo isokan agbaye ti kede o pe se ri awon ti pese aye bayi fun are Bola Tinubu lati joko si timotimo bayi legbe are le America Donald Trump sugbon lana ini won ni Kashim Shettima yo mo soju are Bola Tinubu to nti gomina ipinle River Siminala Ifubara pelu gomina ipinle Zamfara Dauda Lawal awon minister ati awon kanrin kanrin ninu ijoba tin be lode yi ola ti se ojo kejile ni ogun si ojo kejidin ni ogbon osu ta waye ina ni ipade ohun ti o waye ni New York ni United States Daily Trust in Letica anibe gan ni mutimu wa fun yin
1: o da lọlọwọ daily na ta wa na ni kutukutu wuro ojo aje eto ni sugbon iroyin tin be lọwọ mi yi inu daily post inu we iroyin daily post mo mo ti ri lori oro awon akeko to je pe ti an tin wole pada si ile eko won ti ike eto ikeko to ti bere nse ni gbogbo awon akeko awon obi yan mo ti fi gbe bonu o ni bi o je wi pe nse ni owo ile iwe in lo mo gbowo kari o ati bi oro eto abo bo se je wi pe nse lo ngogo si eyi un to denu kole do ngogo ti lojojumo ni bi awon akeko ni ile eko alakobere ati ile eko girama bi won ti pada lo si ile eko won ni ti butoro orilede Nigeria awon ti awon pupo ninu awon ti an je obi ati awon alagbato ti an je omo orilede Nigeria ni yan mo ti fi gbe bonu o lori bi o se je wi pe yin se ni eto oro aje oduro re de bi wi pe eto abo gan na o na ni o ni itumo ni orilede Nigeria won ni eyi to wa dabi alara nbe ni wi pe owo gobo ti pupo ninu awon ile eko ohun ati ile eko aladani ati awon ile eko to je ti ijoba ti an gbe kari awon akeko lowo lowo ti a wa yi eyi lo ma waye o latari bi o se je wi pe nse ni owo epo petrolu bi o kan se dede fo soke si leyi to je wi pe awon owo tutu to je ti owo ile eko o na ni awon obi ti o je pe to tin te won lowo ni an tin wo pe se owo gobo yi na ni a tu mo san ninu ibere sa tutun yi gege bi arigba mo ati jade iroyin kan lati odo asoju ko royin iwe royin daily post won rin eni ti o je are egbe awon awon oludasile ile eko aladane eyun otunba yusuf alaka in lo mo soro kan di mimo ninu atejade re oni sheri e mo de biru gbugbu awon ti an je oludasile ile eko aladane o fun iyafikun iye owo ile eko oni ewo o ye ki owo ngan ko tun gaju yi un lo latari bi o si je wipe ipo ti orile de nigeria ti o wa lowo lowo yi oni fun idi eyi kene kene ki o mo kan ti e complain wipe boya in se ni an ti nfo na ti nfowo kun owo ile eko ogba be na ni eni ti o je awon igbimo te ko to ninu ajo awon obi ati oluko ti orile de nigeria won a je ku di mimo wi pe ewo ara o mo rokun ara o mo ru adiye awon obi lowo lowo ta wa yi latari bi awon awon eruwuwo ti an dile won lori ati bi won ti ra awon iwe ati awon nkan mi to je pe ti won ma lo fun ile eko oni fun idi eyi ati ile eko aleko bere o ati ile eko aladani o ati tijoba o eru wo lele yi ati agbe e wo iroyin po nbe oro po nbe ti awon eyan ti an so e koja lo si oju ewe kan ninu wo iroyin daily post e lo ka la ka tan be
0: mo wo mi o sore leyi ti mo fe mu wa yi be ngan ko ni mo nlo sugbon mo fe kokko mu wa gege bi eyi ti mo ti mu wa le kan pe are bola sinubu ti ni ki ki fi balance re ni o tori tori eti to gbagba lo ye ko gbabo eh won ni atiku na ni o ti nbere lowo are tinubu lati wa salaye idi ti ko fi ni farahan ni bi ipade giga ti ajo esokan agbaye leyi ti o fi je igba keta ti ko ni sinibe atiku ohun na ni o salaye oro yi ninu atijade kan lati owo abesinkawo lori ibaralu so yon frank shaibu to sin je kodimo pe kini digan pato ti are wa ko fi kopa nibi ipade ohun lodun 2024 odun 2025 ati odun ta wa yi to fi ran shetima lati mo soju ile yo ni se gbogbo oro ti won ka sese are wa nipa awon akosile atenyiwa ina ni o mu ki o mo se be mo sa fun bi boya won le mu joko olohun bo ba foju han eyun duro be iwe royin the guardian leti ka eleyun sugbon bayi lati ipinle kano ini kokwan so tin je ko dimo pe sey gomina ipinle kano ni loloyi aba yusuf na ni ohun si le foriji ati pelu pe ohun le ni ibarepo pelu re tori pe ohun feran re daada seran ti pe sula sugba inbe laarin omoye sipo igbakeji are legbe oselo nigeria democratic congress ndc yun rabiu kwakwanso ati gomina ipinle ohun ni loloyi yun aba yusuf lori pe talin je adari egbe oselo nnpp ni igba na sugbon lowo ta wa yi nigbati kwakwanso ti kuro ninu egbe oselo nnpp to lo sinu egbe oselo ndc sula sugba ti nbe laarin ohun ati gomina ipinle aba yusuf o moko ko mo pari sugbon nigbati won soro oni ewo seri gomina ipinle kano ohun aba yusuf ina ni ohun si faramo lati ni ibalaja pelu re ki won si mo se bi won tin se lati eyinwa oni kesimo wa wo mi oku kole mi o tanu mo feran re daada bo ba fe ki n foriji ohun in kun foriji ati pelu pe se beni to ba seyan ina ni a mo nbe pe ko mo binu ki won si foriji oni bo ba wa ba ohun o ehe oni ohun o foriji bi ohun ti foriji ganduje ni jo ni vanguard na netika ni be gan ni mo ti mu wa fun yin
1: iwe royin tin be ni owo mi yi iwe royin pm news ni o in to si ni se pelu oro etu oro aje ni lori oro atiku to menuba to ka iroyin re lede to fi lede le ehin o dabi igba ti an ba so pe ati atiku ati egbe oselu apc won mo ti bere sin so ogulu tu oro sira won bayi o ni bi o je pe egbe oselu apc atiko igbimo olupolongo ebo are fun egbe oselu apc ohun won ne ewo e je ki atiku ko wo se alaye ekun rere ipinu re ati erongba re ona ti o gbegba ti o ba da subsidy pada eyun pe ko wa so ipinu re ati into fe se egbe oselu progressive congress ati ko olupolongo ibo fun are re o na ni won ti bere si n gbe na woju ekun igba keji are orile ede nigeria yi tele ri eyun atiku abubakar wi pe in se ni ki o wa se ekun rere alaye ona to fe gbegba yala nipa ti ona ofin ni o tabi awon ogbon atinuda kan to ni to je wi pe ti o fi le kese jari ti o ba da asankun owo ori epo petirolu pada ati wi pe ona wo lo fe gbegba o to fi je wi pe ona ti won gba ti won ma fi fopo mo ni ese kuku elu ni ti wa yi gangan gan ninu atejade re kan to fi lede ni ojo osemi to koja yi edi to je agbenuso fun iko ipolongo ibo fun ipo are ti egbe oselu APC dele alake o je ko di mimo o ne ewo e je ki atiku e je ki o titi wa so awon agbekale ati awon nkan to fe se yala o awon ojuko ifopo mo ti epo petrol ti orilede Nigeria yi se o na lo fe towo bo to fe yanju re ne abi o ni awon ilana kan to je pe ti o fe mo fi sise lori oro epo petrol labe isakoso ofi ti orilede Nigeria to ni se pelu oro epo petrol ninu oro re nigbati o nte siwaju alakeje ko di mimo onise ri atiku yi leyi to je wi pe ti o ti bere si npe fun eti nse ti ki an mu adiku pe deba owo epo petrol ati disu nile yi olo na ne ki o wa se awon alaye ona ti o gbegba o boya nse lo ti ni awon ojuko ipopo ifopo mo kan sibi kan onitori wi pe ona wo ni ijoba fe gba ti o fe ma fi boju to oja epo petrol ngba to je wi pe ki nse ati akaka won nlo ti wa o wa je ko di mimo oni awon abala kan ninu iwe ofin eyun abala arun le ni gba ati ikale mo kan ninu iwe ofin leyi to je pe ti mo ti ka ninu iroyin kan lekan o na ni o fun awon ti an je olutaja epo petrol lori ofin ati anfani lati ta oja won ni iye to ba kan to ba wu won o le kan mi nanu oku ya dele fun ijoba oni ko si n to kan ijoba lowo lese o lori oro a regulate price owo epo petrol ati diesel ati awon nkan mi to ku o tun wa tesi waju o ne oni kini kini o ngangangao ni mo pe fm fe kaka ile mo kule kule re e koja lo soju owe kan ninu owe royin pm news eloka lakatambe
0: loju owe royin the guardian latari ipapoda awon awakusa meta din ni ogoji lakata ajo nsdc ati awon mi ti won gbe mi mi sinu isele ohun awon ajo lajo ilu ina ni won mo ti npe fun idajo ododo bayi ati falana gan fun ara lara re to je agbejoro ajijangbara won ni awon ajo lajo ilu ni won tin pe fun iwadi to jinle ati idajo ododo fun awon awakusa meta din ni ogoji lawon ti won ti dero orun o lakata ajo esu abaren labolu nsdc won ni pe yi na ni ko tun seyin bi awon eni oro kankan tin nowo si minister fun ohun alumoni nile Yeyundele Alake ati adari ajo nsdc yun Ahmed Audi pe awon na ni won mo nipa ipapoda bi awon eni na ti di ero orun labadi lara awon ti won pe fun itopinpin ipapoda awon eyan ohun ina ni egbe awon odo kan ti won pe ni youth arise movement yam awon obirin ti won be ni gbonu an wa kusa ni Nigeria women egbe awon ti won samojuto awon ilu ti won tin wa kusa fnmhc ati agbejoro ajijangbara femi falana won ni koda egbe yoruba ronu kan in lo tin ke si ile ise are lati mo na won gan minister fun ohun alumoni nile Yeyundele Alake pe on gan ina ni inbe leyin oro ti oro finke ewe gomina ipinle Niger ohun Mohammed Bago in lo ti soro fun awon akoroyin ni lumina leyin gba ti won se igbade adura olojo meta fun awon eni ti won gbe mi mi ohun o je ko di mo pe gbogbo awon ti won gbe mi mi sakata awon osise NSDC ina ni won yi se awakusa awon oro lona mi ina ni o tin jejede koda awon kan won tin jeri pe ni se ni won fin kan bi lofinda si won yi ina ni meta din ni ogoji ti won je awakusa ti ajo NSDC ti o fi panpe ofin gbe lose to koja the guardian in let ka leyun nibe gan mo ti mo wa fun yin
1: iwe royin punch lo nbe ni waju mi lati ipinle ondo nibe ni mimi ko o mo ti soro o ni ewe moje atanra wa o ni ti omo eni bada o lo mo ye ka wi o oni jari tinu nbu te nwo yi o lo ye leni andibo fun sa keji eni ti o je omo oye dije si ipo gomina labi ati egbe oselu senate labor party eyi ninu eto idibo ti odun 2024 eyi ndo kita bas mimi ko lo ti so ya o wi pe se ri are Bola Ahmed Tinubu o na lo ye leni atun pada adibo fun sa keji ni ori aleva ko sai toka si awon aseyori re to se ninu sa kini re tin se lo lowo yi mimi ko to je pe o na lo je aburu en to ti fi igba kan je gomina ne ipinle yeyun doctor olusegun dokita olusegun mimi ko o je ko di mimo ni se ri tinubu te nwo yi o wallahi ta'ala o ti se bebe o se bebe yato si bebe o ni o na lo ti dola eto oro aje wa ti o je ko ti fori san pon ti pe ti pe oni ni pataki pelu awon ipinu ati erongba re to se lati wi pe ki o yo owo iranwo ori epo petrol kuro foto mimi ko lo soro yidi bimo nigbati n ba won akoroyin soro nilu ondo eyun ne ipinle ondo ni ojo si mi tin se ana ode yi o so ninu oro re oni ewo ni gbagbo temi o oni mo ni gbagbo wi pe are tin be lori aleva yi o ye leni tan dibo funfun sa keji o oni idi ti mo fi so be ni wi pe e wo e je ka lo wo gugu nkan tin sele lowo lowo e wo bi nkan ti ri nigba kan e wo bi nkan ti ri lowo lowo yi e tun wo bi nkan ti ma ri lojo waju oni be ba fun tinumbu laye pe ki o si mo tesi waju fun sa keji oni orilede nigeria yo da wa lai o tun wa tesi waju oni oni kene kene o ngangangan o mo pe fm fe ka e si fe mo kule kule re e koja lo si oju owe kan ninu owe iroyin punch e lo ka la ka tambe
0: o sese ki ija tin be laarin awon darandaran ati awon agbe ko mo ti imo lo sokun igba bibaye tori pe awon obirin ni ilu kan nipinle abia ni won tin fesun kan awon darandaran pe won mo keran je

0: aládá ni ò ṣe lọ
1: lápọ̀jù
0: ti ìjọba tìjọba náà wọn ní bákan náà ni ọmọ ṣeṣe orí ń bẹ débi wípé àwọn tí wọn jẹ ẹgbẹ àwọn ẹgbẹ àwọn olùdásílẹ ilé ẹkọ aládáni wọn máa ń sọ wípé condition ti nàìjíríà tó wà ẹgbọn ṣe ìjọba ò lè rí nǹkan kan ṣe sọrọ yìí ni nígbàtí wọn bá jẹ the same thing ni owó tí wọn san nílé ẹkọ aládáni àti tìjọba ṣé ẹgbọn bó lè ti rí eléyìí sí kákókó fi òkò kankan fi pẹyẹ méjì torí pé ẹ mẹnu lọ bẹ.
1: inú nǹkan tí àbúrò olùṣègùn mímí kò sọ abbas mímí kò abala méjì lọrọ ẹ pín sí ibi tó ti gbóríyìn fún ààrẹ tinubu èyí kejì ọrọ ìpínlẹ ondo ló sọ ó ní kánjọ tó rọ ọlọrun kan bá òun bẹ gómìnà ayédàtiwa pé gbogbo ẹkọ ètò ẹkọ ti dẹnukọlẹ
0: pátápátá
1: tó ti dẹnukọlẹ àwọn asu wọn wà strike báyìí ti lé lóṣù méjì àwọn iléèwé alákọọbẹrẹ àti iléèwé girama kò sí léyìí tó ṣe lọ mbẹ pé ìjọba tí ò bá lè mójútó ètò ẹkọ pé kò sí dáadáa tó náà lórí ọrọ owó iléèwé ìjọba àti ní mo ti jòkó síbi báyìí èmi ti ṣe àwọn gbogbo ọ̀sẹ̀ òpin ọ̀sẹ̀ báyìí iṣẹ́ tí mo jòkó ti tìmọ̀ mo yànnà náà gbogbo mo ti analysis gbogbo iléèwé ìjọba nípínlẹ̀ ondo ó wà lórí ìwé kan tí mo ṣe síbẹ̀ tó o bá ní tó ìbá 150,000 o lè wọlé ìwé girama tìjọba
0: bẹ́ẹ̀ni
1: almost 150
0: kò sí rọ́ńbẹ́
1: tó o bá ní dání lódìndí o ní lé ọmọ ẹ ò ní lè wọ GS1 ní lákùrẹ́ mi lè sọ ti bomi o.
0: bó ti rí ní gbogbo obi náà nù.
1: lákùrẹ́
0: bó ti rí ní gbogbo obi ní.
1: owó oníru owó oníyọ̀ ọgbà tí mo sí gbogbo ẹ̀ ó kéré jù ráúrá 120 kó o manage rárá 120,000 ifá ẹjọ́ ètò ọlọ́run ẹ̀hẹ́ ẹjọ́ ìṣẹ́jọ́ engineer ọmọ tó bá ń gbọ́ mi báyìí engineer ọmọ kí n tún dárúkọ engineer ọmọ ẹjọ́ o màá fi nọ́mbà mi léde mo fẹ́ kọ́ gan yẹn pè mí wọ́n sọ nǹkan kan ní last week abẹ wọ́n fi ọmọ sí ìfiwàsáyé ní ní sáà ètò ẹ̀kọ́ yìí ó láwọn kankan ni mo fẹ́ béèrè ó lá because mo ti ṣe ìwé náà ó kéré jù wà ní 120 bó la fẹ́ bá yẹn dà.
0: ẹ tiẹ̀ wá wo àwọn ìjòkó àti kínáńpọ̀ ọkọ rẹ̀ tí wọ́n fi gé kàn
1: lọ́kà
0: ọmọléyìí ọjẹ́ báyìí.
1: ètò kéré ju 25,000 wọ́n dẹ̀ kàn pa fún yín láti tà nílé ra nínú iléèwé wọn bẹ́ẹ̀ náà ni ìwé tẹ̀síbúùkù tó yẹ ẹ wàá ṣàánú wípé àwọn bukú ṣọ́ọ̀bù tí wọ́n fi owó iye bíi ọgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù fi ra ìwé pé káwọn ọmọ wa ra ìwé lọ́dọ̀ wọn ẹ̀wá pa ọ̀rọ̀ ajé tí wọ́n ẹ̀ pàtì ẹ̀wá dojú ọ̀rọ̀ ajé wọn délẹ̀ iléèwé wa dibi tí wọ́n ti ń ta ó ti wá di bukú ṣọ́ọ̀bù lórí pé àjẹ́ àmú àwọn principal náà bóò ló ti wá jẹ bẹẹ síbẹ lórí láti ṣe bí list of book la mú dánilayé àtijọ tó a mú lọ àwọn bookshop ok àwọn bookshop ń sìn báyìí wọn dẹnu kọlẹ ẹ ti kó bá ọrọ ajé tiwọn ọrọ ètò ẹkọ yẹn ànọsẹ sí díẹ o ànọsẹ sí ọrọ ètò ẹkọ yìí díẹ o torí tá a bá lọ sọra wa di àlùmájèrè ibi tí àwọn aráàlú wa tó bá dín àwọn ọmọ ò lè lọ iléèwé mọ o out of school children pọ sí o pẹlú owó yìí out ẹni ò rí n ta òbí kò sẹ́ni tí o mọ̀ pé orí ta kò sẹ́ni tí o mọ̀ báyìí nàìjíríà pé orí ta everybody gas báyìí sí 1.5 gas tá a fi ń dáná gas ìdáná epo 1.4 kò dẹ̀ sí ẹnìkankan tó lè fọwọ́ lálẹ̀ pé láàyè ara wọn pé owó tó ń rí sí níbi oṣù méjì mẹ́ta sẹ́yìn ó ti lọ sókè gọbọi sí bẹ́ẹ̀ ni gbogbo ibi tó dẹ̀ ń náwó síbẹ̀ ló ń fẹjú sí lójoojúmọ́
0: ẹ̀kí wà ní ti mímí kò rí tó fi sọ wípé yóò bàbúrò gómìnà
1: ẹ̀mọ́ wọn dábàá bá ọlọ́run ló kàn ní ká má dìbò fún wọn àbá ti mímí kò níbí ìyá tí ò bá jẹ́ ọmọ ọ̀dọ́ àtúpọ̀ dìde ọlọ́run ló ní ká má dìbò fún ọ̀gá àbá ti mímí kò so irú àwọn pọ́lísì ìfìyà jẹnra ni náà lè bá ti nípínlẹ̀ ondo tẹ́ bá ní ká má gbé sàdánkátà fún yín lọ́nà iná mọ́ dìbò fún ọ̀gá bá ti nínú.
2: ó dáa ẹ yẹ ká lọ sí ìpínlẹ̀ Niger ní ọ̀sẹ̀ tó kọjá ń la gbọ́ pé àjọ NSDC ń kó àwọn kan tí wọ́n wakùsà lọ́nà àìtọ́ àwọn bíi 37 wọn kó wọn ti sátìmọ́lé ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn àtúnwágbọ́ ìṣẹ̀lẹ̀ ìpapòdà àwọn 37 ọ̀hún ní àkàtà àjọ NSDC ṣáájú a gbọ́ pé wọ́n ní wọ́n ti fọwọ́ síjúwèlé fún ọ̀gá àgbà wọn bẹ̀ pé àkómọ lọ́lé o èyí tí ó ṣe yí opó kù díẹ̀ káàtó ṣùgbọ́n lọ́wọ́ ta wá wà yìí àwọn àjọ lájọ àjọ CSO àwọn àjọ òṣèlú àwọn àjọ lọ́kanòjọ̀kan bá àwọn ti ń jáde àti Fẹ́mi Falana náà tó náà jẹ́ ajìjàngbara agbẹjọ́rò òun náà ni kí wọ́n tanáràn di Délé Aláké ti ṣe mínísítà fún ohun àlùmọ́nì nílẹ̀ yìí kódà àwọn kan tiẹ̀ ti ń nàka sí Délé Aláké ọ̀hún gan pé ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí mo sì rí fọ́nrán kan ní ṣèjẹta ni arákùnrin kan ní ṣàlàyé fáwọn akọ̀ròyìn pé ó ṣeéṣe kó jẹ́ pé orí ló kó òun náà yọ pe ohun wa lara awon ti won ti mo le ohun pe but won fin bi perfume bayi ni won fin sinu bi ti won ko awon eyan na si pe ohun lo sokun fa bi won ti papoda kini eri se leyi ni bo la fe baya raja ki a mo fi pan pe ofin gbe eyan ki eyan si tun mo papoda si akata awon ti won fi light mo pato bi isele ohun gan ti ri gan ni sansan kini eti releyi si bi won ti nawo si dele lake pe o mo nipa re ati bi won ti fowo si juwele fun oga agba ajo NSDC nipinle Niger
1: e mo pe oga dele alake ni minister fun eto iwakusa
2: solid mineral
1: unfortunately for now oga dele alake won ni seko ton ba re si lowo ti o te le je kan ra igbogbo le ito mo Nigeria so yen amo ni to
0: awara gbenu so fun iko ipolongo ibo are
1: e to pari oro so yen gangan ni oju lewo se to oga dele alake ti ni igbogbo le ta so yen
0: ko primary assignment ko ni
1: amuyan iyen oju lowo ise ti oga dele alake baba oro to wa na re ba o po die ikini nbe e to se koko ju nbe aranju mo epo ro bi pe ibe la tin rowo onje ojo wa gbe ni oro aje wa tin ro somo se ri awon ohun alumoni ta foju di ta na niyan owo to yele jade fun Nigeria nbe oju to wo epo ro bi lo gold bitumen lithium radium all those things natural resources Nigeria ta won akaramba ni eda ti won jiwa o to wa soro aje loto o to wa se subsidy ori epo ta nto pe kan yo subsidy o to wa gbegbe si aye irun ta ba te gbe crude oil sebe natural resources Nigeria ti won jiwa lakiri ye ko nbe lori oro awon 37 ton gbe mi meyi bon bi ijoba papo e mo binu o sugbon lai ti e lai bopo lo le oloro lai se idajo kokan ijoba papo ti je bi already na kokan gbagba pa won ti je bi whether through NSCDC or ministry of interior whatever federal government is liable for the death of those people ko si ona mi tori eyan le wa ba mi lalejo nle mi bayi o de mi lalejo mo gba lalejo fun bi ojo meji meta olo ma ja ri ko si dada to ba ti pa ko pada se chaka ni oluwe
0: oluwe je
1: oluwe ajejo
0: nbe
1: o se na ko si awe mo bo le fe wo eni tin ko e ba so nu nikan ni o je bi gbogbo eyin te wa nbi tin kan yen ti so nu e ti je bi already so federal government yo ko je bi na ko te so ro tan because akata ka te ni pe e se n wa won kaakiri ni oro sele abi nkan but won ti wa ni akata won ti wa ni ahamo odo yin ah no e to wa to buruju nbe ka ti e gbe eri eni to so pe bi won tin kan segbe she 37 miners ni kan lo wa nu gbogbo bi ton fi awon se ba won odaran mi wa ton
2: won won la ati awon mi
0: won ni ati awon mi yato si awon
2: ati awon mi ta won na ba isele yi lo sugbon awon 37 yi ni won kan loro won je koko pe won je awakusa lona ito ti won fi sikun fi mu
1: e to da bi o to nbe te eyan le ri to le jomo bi o to joga te ko joga te ni pe awon baba asale to n se illegal mining yen won mo nipa oro e de le ri won mu o dabi oro boko haram ni lajo to oro boko haram ti bele gbogbo alamo pe ti o ba si baba asale to n ra ibon to n sponsor boko haram to n se gbogbo nkan to n ra rocket fun won to n ti gbogbo ti o ba si baba asale ro boko haram ati bebe tori to ba re ni sponsor won mo wa jera won si mi o ile bayi awon baba asale to n se illegal mining awon na ri pe ah owo palaba awon mo wa ti segi o komo tu asiri wa o ton ba to so won wa tu asiri o e ba yanju won ni akata won nko to le iko te mi ri to le
2: faru nko
0: ninu ero ngba yin lo
2: won tun gbe wa debe
1: ah ba bi la ka yo mo mo le we te mi ti mo
0: kasiri mo ba tu
1: kasiri mo tu le o
2: o da e je ka si be ni
1: o ko isoro
0: ka mo won ka mo lo ma ka buruburu
2: won ni won te fi mo so pe eni ti o ba paro ni so pe le
3: Uruko mini engineer omo
1: ewo ina o te da to pe ile o ko pe
3: lati joka debi seri ni ko ni oro ile ko te se nba le ko ja bi mi keza
2: o ti ja e gbianje pada te ba lanfani e kojumo o e se mo kojumo ti wole o ja je ka ti mi e kojumo o ẹni yọjọ ẹṣin ẹkojúmọ
4: ẹkojú látara ṣe àtọwà lórúkọ jésù
2: ẹṣin àmì
4: ẹjọ ní bàjẹ lágbọ ọlọrun ṣọ bíbí mo kí yín bẹyẹn o
1: ẹkojúmọ sọ
4: ọrọ pọ lẹnu yín ẹ máa rí sọ lórúkọ jésù
1: àmì o
4: ẹni adarí wa ẹ bá wa tu nàìjíríà yẹn ọrọ ilé ẹkọ yẹn jẹ nǹkan tó lágbára ẹ bá wa tu gbẹ kó lè ba ọrọ gbé àti gbẹgbẹ yín yẹn jẹ dákun jẹ jáde sí wa kò lágbọ́n ẹni tó bá máa débẹ̀ tá a rò gbogbo alọ́run lábá gbé débẹ̀ wẹ́ bá wà tó o ẹkú jẹ́ takuntakun.
2: ẹ ṣeun
0: ẹ ṣe fún ìdásí ìtọ̀dọ̀ yín lọ́hùn.
2: ẹ kojúmọ́ o.
5: ẹ kú ètò o.
2: ẹ ṣeun ẹ káàárọ̀ o.
5: mo kí gbogbo ẹlẹgbẹ ga látòkè àrò.
0: gbogbo eléyìí ẹyin.
5: wẹ́ ààrẹ bọ́lá ahmed tinubu kò lè lọ sí amẹ́ríkà lọ ṣe mítìn hunga. ìdí abátòdẹ ṣe lè lọ ni pé ó mọ̀ pé Donald Trump Donald Trump tó ń bá Buhari ṣe mítìn ní White House lọ́jọ́ òní tí bọ́ tó bínú kúrò wájú Buhari pé Buhari is a lifeless body. So ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kò sára tí Donald Trump lè dá. Ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ sí Amẹ́ríkà ní 2023 fún ìpàdé ọ̀gá, Joe Biden ló wà lórí àlééfà ń gbà yẹn. Joe Biden dẹ̀ fojú fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sùn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní Amẹ́ríkà. Sọ pé Joe Biden ló ṣì wà lórí àlééfà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu á lọ. But Donald Trump kò ní nǹkan tí ò lè ṣe ààrẹ Bọ́lá Ahmed Tinubu fúnra wọn mọ̀ yẹn. Ó mẹ̀ pé ó lè jẹ lórí Donald Trump kò ní arresting and detaining tó dẹ̀ sí nǹkan tá a ṣẹlẹ̀. So ìgbà tó yẹ pé Joe Biden tó yẹ pé Donald Trump ló wà lórí àlééfà yẹn tó lè yẹ kó sán lórí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò lè lọ sí ìpàdé yẹn. Mr. Obembe, ìpàdé yẹn hunga ni òkè ṣọ́ǹgà o, àní rébì o, hunga.
4: Orúkọ mi ni Ejina Omo.
1: Ẹ̀sìn ò tẹ́ ẹ̀ pé padà. Ẹ̀sìn.
4: Ìwé àtijọ́ kan. Ṣé àwọn nípa tí ọ̀rọ̀ ìwé ẹ̀yẹ́dẹ̀ kò tẹ́fẹ́ ìbálẹ̀ kọ̀ọ̀kan? Láti ẹ̀ farọ́ o, máa ná mọ́ndà 106,000. Ṣé ẹ̀ṣẹ̀ nǹkan tó kọ̀ bá mẹ́lú pé ìjọba àti ìjọba bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn yẹn dúró lórí ọ̀rọ̀ wọn. Ìjọba sọ̀rọ̀ ní láńsílẹ̀ wọ́n tún gbogbo pátá ní ọ̀pọ̀ pátá ní lọ́sí ṣéèjì ṣéèjì kéde àwọn àtàríta ní wọ́n ní ìgbún tòfẹ́jọ fún àwọn àwa òbí pẹ̀lú àwọn ọmọ àwọn mẹ́kúrú tó fẹ́ wo díẹ̀ sí wa wọ́n ní ẹwọ́ àwọn ọgọ́ ìṣòro ta ní bàbá mi lámẹ́tò mọ́ ẹwọ́ ọ̀nà bá máa wàdó ẹ máa òtún ẹ̀sẹ̀ sọ ẹ máa sọ lọ́wọ́ lágbọ́n lọ ayọ̀ bá àfi nípo gbogbo aládùúrà òní jábọ lórúkọ jésù orúkọ mi ni wòlíì david solomon ẹmí bẹ láti ilé ọkà kókó mo ṣàmọye pé nàìjíríà sì máa dára gẹgẹ bí èrò ọkàn mi bọbọ fẹ kí àwọn ìjọba wọn náà máa yí pé ìgbà táwọn lọ skul ọpọlọpọ náà lọ sí iléèwé ọfẹ ẹ pé wọn pèwé ọfẹ fún wọn ṣùgbọn kò sí àǹfààní irú yẹn báyìí ọrọ skul yẹn gẹgẹ mo rí pé ó jẹ kókó ọmọ skul yẹn ní ìjàmbá ṣùgbọ́n gbájú òun òpapọ̀ afọ ayédèrú fẹ́dẹ̀ fún láti wọn lépa àwọn nìyẹn náà ló máa tẹ̀lé hàn nàìjíríà ní bàjẹ́ fún ètò.
2: ẹ ṣe fún ìdásí ti
0: ìtọ̀dọ̀ yín lọ́hùn-ún.
2: ẹ̀dákọ̀ ẹ̀mọ́bìnrin wa ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ àti ti ojú òpópa kábàlì ráàyè dín ọ̀dọ̀ àwọn èèyàn wa ti ń bẹ lójú òpó Facebook Samson Simon wọ́n kí wa wọ́n ní èmi lókàn can't go to USA now. Kí omi má lọ ti ẹ̀yìn wọnú ìgbín wọn ní ojú tì ní fún Nigeria àbí all Nigerians. Emmanuel Ajogun àwọn náà Ajogun wọn ní ẹ̀ṣẹ̀ wọn kí wa wọn ní bàbá oníkẹ̀kẹ́ wọn lé ẹ̀dúnwò dáadáa. Gbẹ̀ngà Jimoh wọn kí wa náà láàárọ̀ tòní o. Wọ́n ní nípa ọ̀rọ̀ mímí kò tẹ mẹ́nuba wọ́n ní kí ni nǹkan tá à ń retí láti ọ̀dọ̀ rẹ̀ wọ́n ní ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Oyedele Akinwumi tó sì máa jẹ́ wọn kí wa ikiboya Friday àwọn náà wọn kí wa o wọn tún ṣe sàdánkátà sí bàbá oníkẹ̀kẹ́ dáadáa Steve King Steve King Ogunjọ bí àwọn náà wọn kí wa wọn gbàdúrà fún àdúrà yín ó gba àlágbára lọ́wọ́ lọ́hùn ọmọláyà adégbàmí bí àwọn náà wọn kí wa o wọn sì kí lámẹ̀tọ́ wa náà àbí dákun ìmá wọn ní èmi lókàn can't show seem like something is fishy ní èrògbà tiwọn and concerning the hike in fuel price when the government is failed abi has failed that is impact tó lórí èròngbà tiwọn Friday náà wọn tún padà sọrọ wọn ní tó yẹ ká mọ bẹẹ lọwọ ìjọba tinubu ni bí ó ṣe ná àwọn tírílíọnù dọlà léyìí tí ó ti yá láti ṣe àtúngbéyẹwò àti gbèǹde àwọn ilé ìfọpo wa
0: ilé iṣẹ ìfọpo mọ wa
2: wọn ní ṣùgbọn nígbà tí àṣírí kí ilé ìfọpo ṣiṣẹ o kí ló ṣẹlẹ tí ààrẹ bọlá tinubu tí kò lè dá owó tó yá padà tó gẹgẹ bíi ti wọn rò nínú ọkàn tiwọn won aminu jelili awon na won ki wa olori omowumi abosede awon na won ki wa deyemi elijah dedigba lukman jumbi love taiwo akinbi awon na won ki wa lokan ojo kan na ni ariowo yin sugbon bayi e mo binu ani lanfani lati bi ta le kade na nu ni omo ba ejare le wa fun toni
1: kin share share atuse ile ki se olusegun mimi ko ko lo soro o abas mimi ko
0: e ati sona be
1: abas won ton so pe apc
0: aburo olusegun mimi ko
1: oya yen so pe tori pe o mimi ko je apc abas mimi ko n se apc zenith labor ni abas mimi ko
0: en kan tan mo yan kan tan gbiyanju lati so ni wi pe se mo fufun ni nita kene kan ne kene ni amiye
1: jo to agen ara le o ise wa yo pe wa loni abo olorun yo si daju lori wa
2: be ni o tun di ola nigba ti a tun mo pade lori akotun eto oro po sugbon lago kan losun ni e agu kan bo e je ka fi pade sori eto kayefin la oluware mi lekun idowo loruko mi o ore ibirin omo kan bayi bi egba agbejo mo so pe la fi pade o dabo
0: ose yi o pe emi ati eyin ati gbugbu apatapata porogodo gbugbu nta ba dawole yo mo yori si rere alade tin je ade ni yi loko ti mo nje baba onikeke worldwide only over gratitude the universe olowo ri iya loja kan soso ni ilu mariwo

You need to get the championship. You need to get ITTM. You get both of the little people going here. Àwọn orílẹ̀-èdè tó máa kópa nínú ìdíje ọ̀hún ń bẹ̀ láti rí orílẹ̀-èdè Íjíbítì ló jẹ́ pé àwọn onídìfẹ́dé champion lọ́wọ́ tá a wáyé Algeria, Tunisia, Uganda, Angola, Cameroon àtàwọn orílẹ̀-èdè lóṣìṣì ló máa láǹfààní ìyẹn láti kópa nínú ìdíje ọ̀hún gẹ́gẹ́ bó ṣe wà lápá bẹ̀ gọ́gọ́ nìyẹn o èèyàn gẹ́gẹ́ bó ṣe wà láàyò ọba wà sí lẹ́nu ó yá pápápá ń bọ́ ní kí tú yà sí láàárọ̀ yìí

láti lọ kojú wọn ìyẹn ṣe tuesday ọsẹ tó ń bọ kọ ní 29 bẹẹ ó ti lọ bẹẹ yẹn ìyẹn bóyá jẹ lápá bẹ gọgọ nìyẹn ó ní gbogbo tó bá gbà làwọn máa fún àwọn máa jáwé olúborí àwọn máa ṣàánú wọlé ìyẹn lápá bẹ gọgọ nìyẹn. Man U Manchester United orí tún kó yín yọ bó ti ẹ pé iṣẹ́ ń mì lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ ń mì lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìyẹn lọ́wọ́ gáríkì gáríkì ẹ mọ tí gáríkì ṣe ń wíkẹ̀ndì tó kọjá lọ́wọ́ tá a wà yìí iṣẹ́ ń mì lọ́wọ́ gáríkì o tó jẹ́ pọ́nà ló ṣe bẹ́ẹ̀ tó kó gáríkì yọ. Nítorí pé kí ni àwọn àti fúà ló jọ gbóná wojú ara wọn ọpẹlọpẹ Matthias Cunha Manchester United ọba tó jẹyàn wọn ṣe ọba tó jẹ ayó dáadáa ìyẹn lápá àbẹ gọgọ nìyẹn kó o sùn máa pa jùlọ láwọn ìfọsọwọnsẹ lánàá kọnù àgbọ lánàá nílò ohun tó ṣẹlẹ

lókè lápá bẹ ẹjẹ ma village lọ láàrọ yìí orúkọ tí mi lúkọ di ajá yìí church hill tọjúkẹ làwọn tèmi ń pè mí gbòòrò ayé àwọn tó dàmọ dáadáa nípa tí aré ìdárayá ayégo sport ni wọn ń pè mí ẹyin lè fẹ pè mí olóhun tó fẹ bí mi ni aago ìléwọ tèmi rè é 08062202419 08062202419 yusuf abdulwahab lamojú ẹrọ mi ẹni tààrọ yìí ẹjẹ máa fẹ ìmẹmú lọ alẹ àmùsùn máa yà ń sùn ẹni à fẹ lámọ àwọn obìnrin tó fẹ ni ó dàbọ.

kí n tún wá dà á lẹ́jọ́. Ó máa make sense dáadáa, as pé wọ́n ti gẹ̀ fìlà èdè lónìí, wọ́n máa dà á lẹ̀ dáadáa ni. Délébò, ẹ̀jẹ̀ kí n pàlú ìdá, ẹ̀jẹ̀ kí n pàlú ìdá, ẹ̀jẹ̀ ń gbà bùnmí wọlé, ká tún ṣe bí eléyìí ká máa tẹ̀wájú lórí ètò gbẹ̀dú, lórí rédíò ní ìkànnì Glo 99.1 FM. Yìí ló ń jẹ́ bẹ́ẹ̀ níbo nìyẹn bá ń fàwájú dáadáa kí a máa gbádùn ara lórí ètò gbẹ̀dú lórí rédíò. Ẹ má gbàgbé o pé gbogbo abala tó wà lórí ètò yìí ni ààyè ti gbà yín láti kó ìpolọ́jà iléeṣẹ́ yín wá. Iléeṣẹ́ tabadẹ́kọ̀ tí àpò lówó ẹ̀ tabamata àpò lówó ẹ̀ by force by fire.

0: kọjá sabara tó kẹ́yìn lórí ètò ọ̀la yóò abala ṣe gbọ́ ló mọ̀ntáyàn ó bá rẹ̀ ó gbẹ́gbogbo ó fẹ́ wà láti kó ìpínlẹ̀ jẹ́ iléeṣẹ́ wa a máa délé iṣẹ́ wesley lónìí ó ní tọ́tún ní fún wa lórí ètò lónìí á dé bẹ́ẹ̀ tá a bá kúrò bẹ́ẹ̀ a tún san tán ní fún wa fún yín. Orí àkókò wa ọ̀rọ̀ rí bí mo ṣe ń sọ̀rọ̀ ń bí ni mo ń rí táìmì tó dẹ̀ ń kà á lọ wẹ́ wẹ́ wẹ́ àkókò dúró dé ẹni bọ̀ lóṣù bàìdá fún mi nínú Jésù. Ẹ̀jẹ̀ ń sáré lọ síléeṣẹ́ Wesley World Finishing bá ti dé láti ibi. Màá wá mú orin ìtàn ti ọ̀sẹ̀ yìí wá àbí ìtàn orin ti ọ̀sẹ̀ yìí màá wá mú wá fún wa. Bóyá lókè ń bẹ̀ yẹn jáde iléeṣẹ́ Wesley World Finishing iléeṣẹ́ tí ó ràn wá wá sóde tó tòní. Ẹ̀jẹ̀ kì í sáré débẹ̀ ní pàápàá Wesley World Finishing lókè ń bẹ̀ yẹn o. Bóyá ẹ bá mi gbé sókè.
1: Tí wọ́n finish sí tún gbé tuntun dé jọ pẹ̀lú ìfowósọwọ́pọ̀ iléeṣẹ́ Makunga Paint and Putty. Ẹ jẹ́ ń sáré gba yín sí o. Ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ni níbi táwọn tó ti ń kunlé tẹ́lẹ̀ àtàwọn tó ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí ń kunlé yóò ti mọ bá a ṣe ń kunlé dáadáa. Kunlé lára ọ̀tọ̀ mú kílé ó máa dán gbinrin.
2: Ẹ o
1: ti mẹ́rìtì dẹkọ̀ ré pàfẹ́ṣọ̀n AA interiors àtàwọn tó mọ̀ nípa kúlẹ̀kúlẹ̀ painting
2: ni
1: Wesley World Finishing sí kó sọ̀dí láti dánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yìí o
2: nípa geometry design,
1: depth treatment,
2: surface separation
1: àti ọ̀nà àtọ̀ fi mọ báwọn kunlékunlé ṣe ń rọ́wọ́ yọ láwùjọ.
2: Gbogbo ẹ̀
1: ọ̀fẹ́ lètò ìdánilẹ́kọ̀ọ́ yóò wáyé
2: gbogbo ẹ̀yin
1: painters àtàwọn engineers tó ní ìdojúkọ nípa
2: depth treatment o
1: ìpàdé di
2: painters hall
1: ní ìdojúkojú glorious vinostran primary school ìlẹkùn ọ̀dà road àkúrẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìlélógún sí ọjọ́ kẹrìnlélógún oṣù kẹsàn-án 22nd to 24th of September 2026 ní déédé aago mẹ́sàn-án àárọ̀.

0: ló forin ilé ipa fún gbogbo ọmọ orílẹ̀-èdè nígbà yẹn. Ǹjẹ́ kí ló dé, kí ló fàdí orin? Ó wò ó lọ sùn, ó wò sàkun ibi tí àwọn olóṣèlú wa, àwọn tó ń to ètò orílẹ̀-èdè yìí nígbà yẹn, ó wò bá yẹn ń ṣe. Mo wá wò pé instead tá a máa fi sá fún wọn, àbí tá a máa wò pé a kàn káwọ́ gbéra tá a ní lè sọ tẹnu wa. Ẹ jẹ́ kí n kúkú release eléyìí, ẹ jẹ́ ń gbé jáde kí àwọn ará orílẹ̀-èdè lè mọ̀ pé èló ò dẹrùn, káwọn ìjọba náà lè mọ̀ pé wọn ò ṣe dáadáa. Faya faya ọdún 1991 ni o. Ẹ bá gbàgbé ọdún 1991 ló gbé orin ilé jáde. Faya faya
1: burn, fire burn, fire burn, burn all the bad people them. Fire burn, fire burn, fire burn.
0: Ìyẹn jẹ́ bẹ́ẹ̀ lábala ìtàn orin fún tọ̀sẹ̀ yìí. Bá di lọ́sẹ̀ tí ń bọ̀, lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ mú ìtàn Dadi Sókè gangan wá fún yín. Ọjọ́ wo náà bí ṣé ó ṣì wà láyé, ṣé ó ṣì ń kọrin? Bó ló ṣe bẹ̀rẹ̀ orin gan-an? Gbogbo ẹgbùgbẹ̀ ẹja pàdé lórí ètò gbẹ̀dú lórí rédíò lọ́sẹ̀ tí ń bọ̀ yìí. Ẹ má dálẹ̀ fún yín dáadáa. Orin tí a sọ̀tàn yìí lónìí, fire fire, tí Dadi Sókè kọ. Tó bá di lọ́sẹ̀ tí ń bọ̀, ìtàn Dadi Sókè ń fúnra ẹ̀ gan-an ni a sọ. Ọmọ bo ni, àbí ṣé Dadi Sókè gan-an ni orúkọ ẹ̀ gan-an ni, àbí appellation? Ìyẹn bẹ́ẹ̀ ni abala ti ìtàn orin. Lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mú orin tí a máa gbọ́ ìlú ẹ̀. Ẹ jẹ́ mo wá ká gbọ́ ìlú, ká wo ta ló ti ẹ̀ kọ́ àbí iṣẹ́ ẹgbọ́lù dáadáa. Abala iṣẹ́ ẹgbọ́lù ńlá wà ẹ́bà ẹ̀. Ẹ má gbàgbé ó ní bá ṣe ń ṣe ń bí. Tẹ bá ti gbọ́ ìlú yẹn, tẹ bá ti mọ̀ ẹ́ tu síbi tẹ bá mọ̀ sí, kì í ṣe dandan kẹ́ ẹ sọ pé tí ẹnì kọ̀ ní àbí tí ìlú yẹn bá lù, tí àyàn bá wí, ní kẹ́ ẹ bá wa sọ ní abala tá a wà yìí. Ẹ dẹ̀ mọ nọ́mbà tó wọlé síbí, nọ́mbà tó wọlé síbí ẹ ti mọ̀ dáadáa, kì í ṣe ẹ ṣàlejò wa. So ẹ jẹ́ kí mú ìlú yẹn wá ná, ẹ jẹ́ mú ìlú yẹn wá. Engineer bá ń gbé sókè, bá ń gbé sókè.
2: What to plan?
0: Ambulowa.

gbìyànjú ẹ̀ náà. A mọ̀ pé kì í ṣe òwú kọlọ rẹ́ẹ̀dì kọlọ bíláàkì o, ṣùgbọ́n ẹ tẹ gbìyànjú ẹ̀. Hello, ẹ ti wọlé o, ó kọ yàtọ̀ bọ́lẹ̀ tí ń pè. Hello, ó rèébété.

0: kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ láàbí ò ní ṣẹlẹ̀ sí wa.
0: Kàyéfì ńlá.
1: Ìṣẹ̀lẹ̀ láàbí ò ní ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wa.
0: Láṣẹ lọ́wọ́ Elédùà, ìṣẹ̀lẹ̀ làlórí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kò ní kángun sọ̀ọ́dẹ wa. Pẹ̀lú bí ọdún yìí ti ń parí lọ, a ò mà ní fojú sunkún o.
1: Àmì.
0: Láṣẹ lọ́wọ́ Elédùà, a ní fara gbàrùn ẹ̀.
1: Àmì.
0: Ìṣẹ̀lẹ̀ ibi kò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ wa. A kì í pe ẹ̀ka bò sórí akọ̀tún ètò kàyéfì ńlá. Ìkànnì Glory 99.1 FM, Ìjàpọ̀ State, Àkúrẹ́. Kí a kọ́kọ́ mú àwọn kókó inú ìròyìn tá a mú wá fún yín lọ́sàn-án tó níwá sí tí ìgbọ̀ yín. Bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tèmi ní àyín, wọ́n ní nǹkan kan iná ni ó mọ̀ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Abia o. Pẹ̀lú bí arákùnrin kan ti wò ṣùṣùṣùn tí ó sì dẹ̀mí ìyá tó bí lọ́mọ, ó dá légbodò nípínlẹ̀ Abia.
1: Nǹkan mọ̀ tún dé báyìí náà nípínlẹ̀ Plateau. Nínú àkọlù onítuntun yanranyanran kan tí wọ́n tún ṣe báyìí, páítọ̀ kan àti àwọn èrò inú ọkọ̀ bíi mẹ́jọ òun náà ni aran lọ sí ọ̀run ọ̀sán gan.
0: À ń jẹ̀kuru kó tan wọn tún gbọ́wọ́ rẹ̀ sínú àwo. Pẹ̀lú bí ìjínigbé ti ń ṣe bẹ́ẹ̀ máa jẹun rodò lọ́wọ́ tá a wà yìí, arábìnrin kan náà rèé, ẹni ọdún 22 ló mọ̀ ti fi sìnkún òfin gbé o. Lórí ẹ̀sùn pé ó jíra rẹ̀ gbé, bẹ́ẹ̀ sì ni ó gba owó ìtúsílẹ̀ 3 million lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀.
1: Ọlọ́run ọba kójọ jàre kọ́ mọ fìṣọ́ rẹ̀ ṣọ́ wa lọ́wọ́ àwọn ará bíi àwọn àtìláàn wíwọ̀n yìí o. Ní ìpínlẹ̀ Rivers nílùú kan ń bẹ̀ mọ̀ ni o, wọn ni òkú obìnrin kan tí wọ́n jí gbé lọ ni wọ́n lọ bá ní kọ̀rọ̀kọ́ńdú obì kan.
0: Arákùnrin kan náà rèé, wọ́n ti gbé ó di ilé ẹjọ́ lórí ẹ̀sùn pé owó ṣùṣùṣùn ó sì fọ́ àwọn bíríkì léyìí tí wọ́n ti kó jọ láti fi kọ́ ilé, bẹ́ẹ̀ sì ni ó tún jí àwọn pákó tí wọ́n fẹ́ fi ṣe òrùlé nípínlẹ̀ kan ní Nàìjíríà.
1: Nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kùn nípínlẹ̀ Ondo níbi tí a wà yìí ni ọmọ ti ní kí arákùnrin kan o kí ọlọ́mọ ranjú kankan kan kọ́ mọ fẹjú tòótọ́ nínú ọgbà ẹ̀wọ̀n fódìdí oṣù 12 lórí ẹ̀sùn wípé ọlọ́jì tòmátò ní tòmátò.
0: Kẹ́lẹ́dùà mọ̀ gbà wá, pẹ̀lú bí a ti wọ ṣù bàbà bàbá yìí, ìbànújẹ́ kò ní bà sọ̀dẹ̀ wa o. Arábìnrin kan náà rèé tí wọ́n ní ọkọ̀ kan ti tẹ̀ pa lẹ́yìn ìgbà tí ó ṣubú lẹ́yìn ọ̀kadà nípínlẹ̀ Ogun.
1: Ìfẹ̀hónúhàn lọ́gọ̀rọ̀ lọ́gọ̀rọ̀ màlúmọ̀ ti bẹ̀rẹ̀ sí ń wáyé báyìí ní àwọn apá ibìkan níbi ó ṣe jẹ́ wípé àwọn jàǹdùkú alétílápá onípàlẹ̀ kan ni wọ́n ti yabo ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́bìnrin kan ni wọ́n bá fi tipátìkúùkù wọ́n fi gẹ̀tilẹ̀ ní ara àwọn akẹ́kọ̀ọ́.
0: Gbogbo àwọn ìròyìn yìí àti àwọn míì náà ni ẹ̀ láǹfààní láti mọ fi tígbéyàwó wọn lẹ́nu wa lọ́sàn yìí. Lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò kàyéfì ńlá. Ẹ̀wọ̀n kan kí ẹ fìdílé tàbí kẹ fìdílé nǹkan o. Olúwa rẹ̀ mí lẹ́kùn ìdòwò lórúkọ mi. Ọ̀rẹ́bìnrin ọmọ kan báyìí bí ẹgbà gbèjọ mọ ni kí n pe káàbọ̀ sórí àkọ́tun ètò yìí.
1: Ẹ kò lé báyìí náà làǹkárá ilé àríwá là ń kiri ọ̀nà bó bá tó ọjọ́ 2-3 tá a ti ríra ẹni mọ́ láti náà là ń kira ẹni o. Akíyin ẹ̀lẹ́ ń bẹ ni o. Tó ká mọ kán lu agbami ètò náà nù ni ṣùgbọ́n orúkọ mi náà ń bẹ pẹ̀lú mi lónìí. Alade ti ń jí Adéníyì ló kọ tí mò ń jẹ́ bàbá oníkẹ̀kẹ́ worldwide only overgraduate in the universe olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú Mariwo. Wọ́n ni pé tá a bá ti tábà ṣe là ń tọ̀ tá a bá ta tá a bá tọ̀ ẹran onídìí náà ni máa ń dà máa yàn lọ́wọ́ kọ́ mọ́ bá ẹran onídìí máa lọ́wọ́ ní ti ọ̀sán òní nílé iṣẹ́ Glo 99.1 FM. Ẹ jẹ́ kí n lọ tààrà tàbá yìí lọ́dọ̀ tèmi kí n múṣẹ́ṣe láti ìpínlẹ̀ Ondo nílùú Àkúrẹ́ Olóyè Mẹ́kùn lójú ewé kan nínú ìwé ìròyìn The Hope. Kí ni nǹkan ti ń bẹ̀ńbẹ̀? N ti ń bẹ̀ńbẹ̀ náà mọ̀rẹ́ o. Arákùnrin kan leléyìí tí wọ́n ti ṣàǹkóńkó rúlà wípé kí ọlọ́mọ fẹjú tòótọ́ nínú ọgbà ẹ̀wọ̀n fódìdí oṣù 12 lórí ẹ̀sùn wípé ń ṣe ló lọ jí tòmátò oní tòmátò ní ìlú Àkúrẹ́. Ilé ẹjọ́ májísrèètì kan ti ń bẹ nílùú Àkúrẹ́ tí ń ṣe olúùlú ìpínlẹ̀ Ondo. Òun náà ni ó ti ran arákùnrin ẹni ọdún 24 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Samuel Douglas lọ sí ẹ̀wọ̀n oṣù 12 gbáko lórí ẹ̀sùn wípé ń ṣe lọ́lọ́ jí àwọn apẹ̀rẹ̀ tòmátò kan léyìí tó jẹ́ pé tí wọ́n ṣe ká kúrò nínú oko tí iye rẹ̀ ti ń lọ sí bíi 100,000 èyí Naira 140,000 naira. Douglas yìí òun náà ni iléeṣẹ́ ọlọ́pàá onímọ̀-ọ̀wọ́ ló kùrùkùrù ilé ẹjọ́ lórí ẹ̀sùn kan dondo wípé ń ṣe ló jalè tí wọ́n sì gbé lọ síwájú adájọ́ májísrèètì Olúṣọlá Olújọbí ẹni tí ó jẹ́ agbèfọ́ba ní ilé ẹjọ́. Èyí ń Taiwo Oníyẹ̀rẹ́ ó sọ fún ilé ẹjọ́ wípé olùjẹ́jọ́ ọ̀hún òun náà ló ṣẹ̀sí ẹ̀sùn náà nínú oṣù kejì ọdún 2026 ní nǹkan bíi agogo mẹ́fà òwúrọ̀ kùtùkùtù ní fourth gate e yun gate kerinti a fun bi owo ss nbe ni akure leyi to je pe ti o nbe ni agbegbe bi ti iwon ti npe je pe ejo ni bi to tin je ejo na oni yere je ko di mimo oni eni ti o je olufisun ti o ne tomato ohun o na lo je ko di mimo wi pe won ne do glassi o na ni won mo so fun wi pe o da o lo ba wa gbe tomato yi lo ba wa gbe fun awako kan ni garage ilesha ibi jan tin wo moto ilesha garage won ni sugbon olujejo ohun oni mo so wi pe kakati ba lo fi gbe fun awako a fi gba to lo lu tomato oni tomato lo mo lo lu ta o lo ba lowo re fun ara re ewo iroyin bembe ti o nipon ti o lagbara e lo si oju ewe kan ninu iwe iroyin di o ke lo ka ile itoku nbe
0: oju iwe iroyin daily post ti mo kokko gba mu losan toni lati ipinle abia won ni sunla sugba kan na ni o ti sele pelu bi arakunrin kan ti wo susunsun ti o si demi iya to bi lomo o da legodo arakunrin kan to ruko re nje Livingston Wakama ini awon odo nilu osa oko ni joba ibile obingwa ni ipinle abia ti fisi kun ofin mu lori esun pe o gbemi lenu iya re abile kun wa igbe Wakama pelu ada lamu Livingston yi na ni won ni awon odo ni agbegbe ohun ti won gba mu leyin igba ti o ti koko fese fe mo pe eni afuna ni ti mo gbe ogun olororo lo ati pelu pe nkan tin ta si lopolo die die won si ni nibi ti iya re tin dana titin si obe ina ni omo re ohun Livingston ti o ti ja wole ti o si bere si fi ada lamusa iya ohun ti digba ti iya na fi gbe mimi won ni eleyi ina ni o mo sokun fa bi awon odo ni agbegbe ohun bi won ti pe biriko to si won si ti fi sikun ofin mu bo tile je pe ile ise olopa nipinle abia ina ni ko ti fi idi oro yi mule nigba ti won ko iroyin yi jo sugbon o baba omo ohun to je oko ologbe toruko re nje

0: e fi pese leleyi tori pe a fe si oju opo le 0805 551 1110 tabi 0706 677 1822.
1: Hello.
2: Hello.
1: Ṣé ńlá bí oníṣẹ́lẹ̀ sí wa o?
2: Orúkọ mi ni Ẹjínà Ọmọ Tíjọka. Arákùnrin tí àwọn olùtọ́mọ́tò tó gbé pípẹ́ bá gbé tòmọ́tò lọ fún gárájì tó lọ tà. Ìwà ìbàjẹ́ nìyẹn, ó mú jẹ́ pé ọwọ́ ti tẹ́, nǹkan tó bá tọ́, ń bá fi yẹ fún ìjọba láti yà jẹ kó yà jẹ. Ìkejì ni pé mo bá ẹni tí pa tẹ̀mọ́lẹ̀ yẹn, mo bá ìdílé wọn mú akẹ́dùn ẹyin ọlọ́pàá. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kára máa sáré ibi tí a pé kò lè gbà ọ̀rọ̀ ká máa tutù ẹ bẹ̀bẹ̀ ẹ ṣe ìpètò orúkọ mi ni Ẹjínà Ọmọ láti jọka.
1: Ẹ ṣeun. Iṣẹ́ ńlá bí oníṣẹ̀lẹ̀ sí wa o.
3: Ẹ káàsán sá ẹ káàsán náà
0: o.
3: Mrs. Sarah ló ń pè yín láti sọ̀lọ̀. Mi ìgbé sábà gbọ́ yín rárá ń tèmi àwọn máa sọ tí mo ní sọ ọmọ tó pààyẹ́ ẹ̀. A ti máa ní nǹkan kan tó ti mo máa ṣe fún ìyá yẹn bí àpẹẹrẹ tí wọn kọ bí ara sí. Gbogbo ìgbà tó yẹ kó ti lọ mú nǹkan mu lọ station bóyá òun kò lú àbò mú jẹkújẹ tó ń mu wọ̀nyí. Mo ló lè farú nǹkan bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ àbímọ tí ó pa wá lórúkọ Jésù. Ẹ kú ètò.
1: Ẹ ṣeun bàbá ọmọ òun tiẹ̀ ní láti nǹkan bí ọdún mẹ́rin ni wọ́n ti ń kẹ́ fí pé ó ti ń fẹ́ sí lọ́pọ̀lọ́ díẹ̀ díẹ̀. Hello, ẹ káàsán. Iṣẹ́ láàbí oníṣẹ́lẹ̀ sí wa o.
4: Ẹ káàsán pé tó.
1: Ẹ ṣeun.
4: Àti ìdòwú mo kí yín o, àti àrùn ọ̀làwọ́ ní kẹ̀kẹ́ mo kí yín o.
1: Ẹ ṣeun.
4: Orúkọ tèmi ni Jìnnà Kàṣàfà, mo pè látàrí ìdí ọ̀gbẹ̀sẹ̀. Ṣé ẹ rí arábìnrin tí ọkọ akóyọyọ tó tẹ̀ báyẹn mo bá dilé wọn kẹ́dùn ìṣẹ̀lẹ̀ aburú ọlọ́run bá tún dilé wọn lójú àní gbẹ̀ṣẹ̀lẹ̀ aburú mọ́ o. Ìṣẹ̀lẹ̀ pé àbúrú kẹ̀kẹ́ dé ó nílé ìbò àti ìdòwú ká ó nílé ìbò náà mọ̀ gbọ́ o. Ṣé o mo kí ẹ pé ètò gan ẹni tẹnu gbé fẹ́ wọ.
1: Mi ò ṣe wọn gan ni fún ìdásí tìyín 0055511110 tàbí 0706677 1822. Hello.
5: Bẹ́ẹ̀ wá ṣẹlẹ̀.
1: Kàyéfì ńlá lẹ́yìn
0: gbọ́ o.
5: Kàyéfì ńlá.
1: Iṣẹ́ ńlá bí oníṣẹ̀lẹ̀ sí wa o.
5: Ẹ ká sọ sáà ibi òní bá wa o lágbára Ọlọ́run. Máa fọlọ́run ṣọ́ ni ọmọ mi àná sì láti jọ̀ka. Ẹ jọ̀ọ́ mo fi ti obìnrin tán jí gbé tán tún yọ ẹ̀yà rẹ̀ ìtọ́tún. Tán ṣàṣe bọ́ṣẹ́ ṣe ń ṣojú yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ o lórílẹ̀‐èdè wa ẹ̀kọ́ lọ́run kó gbà wá ní bọ́ sọ́wọ́ o. Ọlọ́run atulé wọn nú Ọlọ́run ala Nàìjíríà kọjá. Ẹni tó pa ìyá ẹ̀ náà ọmọ wa ò ní pa wá ẹ̀mí burúkú ò ní wọ.

0: ọmọ wa o o ni kaluku ma ti lọ fọmọ ẹ tori awọn imukumu ẹ ṣe ṣe
1: ẹ ṣeun fún
2: ẹsẹ ti
1: lọ ìṣẹlẹ láàbí òní ìṣẹlẹ sí wa o
2: èèyàn mi ogun àkóbàdàn wa kò jẹ ti gbogbo wa o
1: àmì
2: ọmọ tó pàyà
1: orúkọ yìí
2: ó ti kẹkùn sílẹ síra ẹ mọ tẹ mú ó tẹ bọmbẹ òun mọ pé ẹgbin ẹ ti wà lórí ìwọn àtọmọ tó lágbògbọ lọmọ wa ò ní pa wa o ẹni tó dẹ jírẹ ẹgbẹ ó jírẹ ẹgbẹ tó lọ gbowó kílẹ tó san fámìlì ẹ pa mo ní ìdòwó kan fámìlì ẹ fún lówó ó dá ìgbà tá àṣírẹ ti títọ́ sí mo báyìí kí ló wá fẹ́ sọ máa máa jájọ́ ní òun mọ̀ ìjọba ló fẹ́ bá ṣe ìjọba àtijọ́ àwọn fámìlì ẹ tó lágbògbọ lọ àárín ìsọwọ́ o ẹ pé ìpè sí i.
1: ẹ ṣeun ó yà ṣe lè láǹfààní láti gbé ìpè kan sí kó tó lè pa mọ̀ lọ lọ́sàn-án tó ní 0805551 1110 tàbí 0706677182 níwọ̀n ìgbà tá a bá ń retí kí pé wọlé lójú òpó facebook wa torí pé a wà online akínyẹlé blessing wọn kí wa wọn ni àṣìṣe ló ṣe arákùnrin tí ó da iléwó yẹn náà ẹ̀tọ́ tí wọ́n sọnù. Hello.
3: Hello.
1: Ẹ kásán o.
3: Hello.
1: À ń gbọ́ yín ẹ kásán o.
3: Má bọ̀ lájẹ́ láti jù.
1: Ẹ ṣeun à ń gbọ́ yín.
3: Àwọn irú ọkọ̀ mi bàjẹ́ gidigidi ó sì ọmọbìnrin tó jábọ́ látòrí ọ̀kadà yẹn. Kọ́nà ń dá ìdílé ẹ̀ sí o.
1: Ẹ ṣeun.
3: Wọ́n tún lọ ta kí ni wọ́n pè é. Tomatoes. Ẹjọ́ fi rẹ̀ máa wáyé mọ́ kókó máa tẹ kó máa filẹ̀ kó máa torí àwọn wọn yẹn. Wọ́n jẹ́ bí wọ́n ti ìwà wọn nígbà ìgboro bá ti da nǹkan míì kí ọjà ìjẹ́ nǹkan mú ni wọ́n mú.
1: Ẹ ṣeun fún ìdásí tiyín láti apá àbẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ ni Ayẹni Olúwa ṣèyí fún mi ìdòwú ògbólú. Wọ́n wò wá báyìí láti ìpínlẹ̀ Èkìtì ẹ̀gbọ́n mi dáadáa. Ẹ ṣeun o, kálukú yín náà ni àmọ̀rírì yín àtẹ̀yìn tẹ́ ẹ pè wọlé àtẹ̀yìn tí ẹ̀ ń gbìyànjú láti pè ṣùgbọ́n tí ìpè ò tí ì kọ̀nẹ́ẹ̀tì àtẹ̀yìn tẹ́ ẹ dá sí lójú òpó Facebook àtẹ̀yìn tí ẹ kàn wò wá tí ẹ̀ tí mọ bí ẹ ti fẹ́ kọ́mẹ́ǹtì ẹ ṣeun ṣeun fún bí ẹ ti ń bá wa bọ̀. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ ẹ̀yìn tẹ̀ ń fi ti gbọ́wẹ́ tí yóò ní di ibi tẹ̀ ti ń mú láti fira káàdì pé àti dátà tẹ̀ fi ń wò wá àgbà náà ni wọ́n bẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run. A lọ lónìí lórí ètò yìí ó tún di ọjọ́ etí nígbà tí a tún mọ bọ̀ pẹ̀lú àkótún ètò kàyéfì lálaago kan àbọ̀sán. Olúwa rẹ̀ mi lẹ́kún ìdòwú lorúkọ tèmi o. Ọ̀rẹ́ ìbìrin ọmọ kan báyìí ẹgbà àgbẹ̀jọ ọmọ ìdágbére fún yín pé ìgbà míì tá a mọ pàdé kí tí ó mọ́kọ àtúngbọ̀ ó dàbọ̀.
4: Ó dá títí di ìgbà míì tó jẹ́ pé tí èmi àti ẹ̀yìn àti gbogbo wa tátìjọ́ máa ń gbọ́ tuntun ní ẹnu ara wa tí etí eyín náà tí ó sì máa ń gbọ́ ìròyìn ayọ̀. Aládé tí ń jẹ́ Adéníyì lọ́kọ̀ tí mò ń jẹ́ bàbá oníkẹ̀kẹ́ worldwide only over gravity in the universe olówó orí ìyálọ́jà kan ṣoṣo ní ìlú Mariwo.

0: ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bí oyẹ ṣe ń borí ooru ìwà ìgbín oyẹ ọmọlúàbí bàbá ti jí kàgbálẹ̀ kàgbàtà jíjù ọ̀rá omi tàbí ìpanu sójú pópó ìwà ìbàjẹ́ ní ìwà òbùsí ní pẹ̀lú léyìí tí ń kóra jọpọ̀ ṣe jàǹbá fún ìlera ọmọnìyàn àìsàn kò dé pàgọ́ tiwa o bójútó àyíká rẹ lónìí kí ìlera rẹ ó lè jí pépé iléeṣẹ́ glow 99.1 fm àkúrẹ́ lónìí má gba ìdọ̀tí láàyè láyìíká rẹ
1: What's the time? 99.1 And the name? Glow, shine your light.
2: Glow 99.1
3: Imale to supa Ade uri oki ujo te yekeye Glow 99.1 nefe Akure agbaletu
4: ti yalo e ti play to kan tin ko ni logba fun ni loye mo tun gbede to balẹ ka mi le titi lati owo omo yin ore yin kunle adebayo alowo le

0: mode ba ni ti we ade mo ko mo bo ba ni ti aboye adekunle adebayon le mi je ire ni mo ko ma wise o ma ko gbere bi erin fun akufegere bi ojo kulore e ka bo sore to mo gbede atemi ati olukumi omo kainde omo baba jiboye over to you
1: ka to ki yan e je ka kokko ki olodumare oba ame to da gbogbo wa ni oba ame apatapa ara lapapa patopa lapata papapa oba to mele to se kange oko lara oba ame omo namana to soju orun yanran oba to ko gbogbo le ni yanran yanran atunde loni o biba sori eto mo gbede ti gbogbo eyan gbo e tun gbo wa loni e wo e ni wawati
0: e o ni wa wa ti lagbara ledun atawa la o ma wa eyin la ma ba
1: e ba mi
0: be ni e ma ba wo baba yi to de to ba ba lo lo ba ku awon mi ba kun ti wa
1: amen
0: mo gbede ni lo 99.1 fm ijapo ni lo akure ibe la wa bayi awo fele bonu ti ko je kari ko asebi olun ki pe e tun ka bo sori eto aleni ibi ta n lo ojina abala iwi bi ase mo nse yo wa leyin igba na arise larika Ibo ni an lo leni odo wale aina glorious
1: la lo lo
0: ola wale aina glorious ibe ni an lo leni leyin igba na ta ma bo si abalo oro city eda ko kilode ta nro kiloko e mo fufu ipo mo fufu ta fi ka ba di gbe ogede jade
1: ta tun mu abere ti fi ngoyan ta tun fi ngun penapu
0: fi ngun penapu orisisi ke won yi ki la ma gbe yewo loni ode kukuda eja ajo fi kale si beyen gbogbo eyin ololufe wa e farabalẹ anbo bakana ni alagbada and sons to je en tun nawo si wa lori eto yi o si wa nbe na lati gbe ipolo oja won laruge e ba fe kan le e fe ra pano e fe tapano
1: e ti e ba nki alagbada wa de bayo e ba ki dada ngba to jo oro to fe pa nku awon na ni waju ko ni so bu won
0: eh
1: ni jeta
0: eh
1: sa bu omo joko si mo ri yawo won o yo mo mi ah eh so arira eh ba ki alagbada
0: alagbada and sons e se godi yani alagbada kana ti a mo to si gbajugbaja ninu katapanu kataso e je ka mo ba kini on bo an lo si odo adedotun aya laoye omo baba deshida ko fun alewi toni ti agba kole re ni ma fi oluwa sawada
2: eku dede wo yi o gbogbo sisin gbo mi esin yo ni gbo bi amo je ka ko ki baba wa oro e wa abani mule ma dani olorun ba tin je mi ni ma se berun onile kaya kayo akikitan loruko yin mo se ba mo ki yin le se radio yi eku ise opolo opolo yi o ni daru e o si ni damu lori omo akwasiko yi asiko ayo ni fun gugu wa logbara eledua mo ki yin gugu sisin gbo mi lekan si mo ko ba mo kijoyi o keyin ojise olorun alaye o si ki gugu eda alaye patapata ipe lagboro olorun ba a oni kuku oro ninu agbore je lagboro laye a oni gbera gile orun amusa mo gbede lori ose lose yi lori eto mo gbede ipe eje ka mama fi sawada mo o oruko olorun na ni o si don ti eda fi nse yeye kaakiri won pe lori iro won pe lori eki oruko nla to ye ka ma pe nigba ti iji ba die iji aye o si ni ja gbogbo wa oruko to ye ka gbowo fun a wa sodi yeye omogun o si le ma pe baba sere ki lo wa de te fi pe baba mi oki te fi pe bi eni sawada eyi ti po lawujo wa olojagun a tun pe lori iro Benny, baba wa la sawada nko ori ro la tun pe leun a ko olohun bo ba na mu won no ti mi ki lo de ta fi soruko olohun dawada e o gbo ni ipo oruko oluwa oruko to tobi ju ni oruko to lagbara oloruko nla ni to je pe baba pe lojo ogunde ogun asi wole oruko ta ba pe lojo ti isele ba sele isele bi asi dopin ki lo wa de ta wa npe lori asan e ba je ka pe nigba to ni tumo baba po oruko olohun ba nigba to ni tumo o da mi loju pe on gogbon lugugba tin gba lai lara afanu gba wa amo ati pe lana ati pe leni ko ti e wa mo gba ta ni lo re gan fogun ogun aye oni gbe wa lo gbogbo adaba ti o le fu aye lo tun won da aye oni tu wa dawo e je ka fun lowo e je ka pe nigba ti ye ka pe e je ka pe gege bo ti to oruko olorun ta fi sawada yi iwa ibaje ni oruko olorun ba aye wo ni baje o a oni wa bi odo adagun mo be yin loruko olorun oba ni e ma je ka poruko olorun lori asan o omo yin na ni Adédọ̀tun ọmọ Adéṣíjà nílùú Àkúrẹ́. Adédèjì ló bí baba tó bí mi lọ́mọ. Aya Ọlọ́yẹ ni mò ń ṣe ìpàdé di lọ́sẹ̀ tó ń bọ̀.
3: Ènìyàn mi o, mo wá fẹ́ sọ̀tàn kan, ẹ jẹ́ tí ẹ bá mi gbọ́.
0: Ìpàdé di lọ́sẹ̀ tó ń bọ̀ pé kí ẹ má fi orúkọ Ọlọ́run ṣe àwàdà.
1: Ẹ má máa fi ṣe yẹ̀yẹ́.
0: Ẹ kò ṣeé fi ṣàwàdà kò dáa. Ó ní ká má porúkọ òun lórí asán. Ká má fi orúkọ òun búra gan. Ká ẹ má fi ilẹ̀ búra. Ṣùgbọ́n wa la ní àní Ọlọ́run gbọ́.
1: Bàbá yìí ṣẹgbẹ́ bàbá.
0: Ẹ á ní wà láì tàláì.
1: Bàbá ju bàbá lọ.
0: Wà láì tàláì.
1: Alárìfín.
0: Tíndéke nàdá.
1: Tíndéke.
0: Irọ́ dẹ̀ ni gbogbo ẹ̀ lórí irọ́.
1: Wàláyé àlàkùwá wàláyé.
0: Wọ́n porúkọ Ọlọ́run lásán. Ó ṣeun ṣeun Adédọ̀tun Aya Ọláyè ọmọ bàbá Adéṣídà ọmọ bàbá Adédèjì Adéṣídà dáàrin yẹn sì lọ ní abẹ nìyẹn. Kó tó pé a máa tẹ̀síwájú. Ọmọ ìlú wo ni Wálé Glory ṣiṣẹ́?
1: Bí mo ṣe gbọ́ àti pé bó ṣe kọ́sẹ́ lọ́dọ̀ mi, ọmọ Àkúrẹ́ ni. Torí nígbà tó wá sáyìn lọ́dọ̀ mi nígbà náà, Àkúrẹ́ ló pera rẹ̀. Àkúrẹ́ ló pera nígbà
0: náà. Àkúrẹ́ ló pera rẹ̀ nígbà náà.
1: Tó wá kọ́sẹ́ lọ́dọ̀ mi.
0: Nítorí kí nìyẹn.
1: Ojọ́ pẹ́, ojọ́ pẹ́. À á máa sọ pé bóyá bíi 60 sá.
0: Má pọ̀ lọ́hùn.
1: Mo ní à á máa sọ pé bóyá bíi 60. Wà láì. Ìpín Ọlọ́run mo ní wà láì.
0: Wọ́n lè gúrò rọ̀ sí wọ́dà.

0: Bala gòkè àlá dẹ̀sọ̀kalẹ̀ láyọ̀ àtàláfíà tó jẹ́ bá ń gòkè àlá yóò máa ronú lójú
1: tẹ
0: bá dé ń sọ̀kalẹ̀ yóò máa dẹni lọ́rùn yóò rọ̀ ọlọ́run yóò rò èmi náà lọ́rùn
1: ẹ̀yin
0: tẹ̀ ń gbọ́wọ́ anulé yóò máa rọ̀ yín lọ́rùn kò nílò oníjẹ́ ní ta bẹ̀ lọ́wọ́ ẹ̀ wálé glorious tí mo yàn mọ̀ sí ọ̀làwálé àìná òní àbí gẹ́gẹ́ bí oníjùjú tó yanrantí káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nígbà ayé tiwọn ọdún 1942 ni arákùnrin náà wá sílé ayé.

ẹ̀gbọ́n wa olùkú wa nínú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yẹn ni Kọ́lé Oyèníyì. Àwọn lọ́jẹ́ kí rẹ́kọ̀d tún gbajúgbajà máa bá ṣe ìkínnilédé Àkúrẹ́ lórí rédíò OSBC ní ayé 83, 84, 85, 86, 87, 88.

0: ìwọ náà mọ pẹ lóde mọ mọ pẹ lóde mọ torí kò yẹ kí ọmọ bá òpó ná dọgba tó pẹ lóde tá ń pè ní pentagon àwọn tó ti pẹ lóde ní jẹ bẹẹ àwọn tó bá ti ń bá òpó ná dọgba ẹ ṣe ń wọlé lágbo kan àgbo méjì
1: òru
0: kí ló ń ṣe lóde tí ìbá pọ fẹ jísù ẹlòmíín wà àgbẹ tó pẹ lóko ni kí ló wá ń bẹ tó bá fẹ jalè kí ló wá lóde
1: tó
0: fẹ mú kó nìkan mọ tiẹ wálé glorious gbajúgbajà ni wọn olókìkí ni wọn olókọ ni wọn àwọn ní kòkòrò kò jẹ ká gbádùn
1: obì tó gbó
0: kákáká irúgbó ni bàbá yìí ọba ṣe rí nísìn ẹnà woru ti délé òjò ẹwo ta sọ nípa wọn ní ìjẹjọ àwọn dẹ ló 79 bàbá iná ọba ti lo 70 mínínì yọ 72 kó nínú ti bẹlẹ 58 pẹlú 26 èló ni ìbàjẹ ìbá ti máa lọ sí 81
1: torí ọlọrun ọpẹ olùbá wa ti dàgbà jùlọ yìí òun náà bá máa tẹlé wa lẹyìn ni
0: ọlọrun jẹ àdàgbà o àdàgbà
1: àdàgbà tó mi lágbára
0: rẹ àmì lórúkọ jésù àmì bó ṣe ní nìyẹn kọmọ tó jogun wọn jọgbọn àfàìníjẹ kankan
1: alùpùpù múra sísí ọwọ ẹ.
0: orin wálé glorious ó máa mú ìṣọ̀kan bá yorùbá ó sì gbélárugẹ ìṣọ̀kan ó sì gbélárugẹ bá àṣà torí ẹ máa wo orin wọn dáradára èdè ìbílẹ̀ àkúrẹ́ òun ni wọn fi ń kọ orin
1: yorùbá bẹ
0: abínibí yàtọ̀ sabiliti yorùbá ojúlówó yorùbá bẹ ìwọ̀nba ìwọ̀nba ni ṣùgbọ́n tàkúrẹ́ yẹn gangan wọn ni tẹnitẹni takisa ni tààtà nani nani nani ọmọ asẹgìtà àwọn ọmọ nani epo gi bó ṣe rí nìyẹn ni abẹ yẹn wọn jẹ ẹnìkan tó ti pé ó dúró gẹgẹ bí afárá tó mú ọtútòsí tó mú wọn jọra wọn tí ò jẹ kí nǹkan kó bàjẹ ní àkókò tiwọn wọn gbìyànjú inú eré jùjú bẹẹ ni iwájú ni wọn wà iwájú náà ni iwájú títí dọlá iwájú ni iwájú ni ó tún kẹnìkan lákùrẹ báyìí ó tóun tún máa kọrin fáwọn gbajúgbajà olórin àkọsílẹ àtúgbẹ fáwọn gbajúgbajà míì pẹyìn náà tún lọ
1: bàmí ẹdítì ẹ
0: ẹ kọsíta ni ẹ lọfíìsì kọsíta
1: ta ló lè ṣerú ẹ mọ lẹsẹ
0: níbo
1: ó fẹ gbọpọlọ mi lọmọ gbọ
0: bẹẹ ni bàbá yìí ṣe àwọn rẹkọọ tí wọn ṣe ó pọ díẹ ẹjẹ mẹnuba díẹ nu wọn àwàlà kúrò olóyè mẹkùn ó gbajúgbajà bó jẹ pé kì í ṣe òní wọn kọkọ tètè dá wa lóhùn lásìkò ara orin wọn ni ọmọ làgbédédè mí ara wọn ni lógbalógba ẹkọ ayé jẹ nìtúmọ ẹ àná ló kọ bákan náà ni ayé lọjà òtítọ rojọ ẹ ti gbọ nínú orin tọkọjá lẹẹkan alárédè bákan náà ni ayé adára gbé mi lékè mo pẹ lóde àti bẹẹ bẹẹ lọ mo tún bọ wá mi ò tí ì dé.

0: ọ̀rọ̀ sí kò bí àdá.
1: Kásí bí gbígbọ́ kásá láì gbọ́.
0: Owó epo lọmọ aráyé bá ní ńlá.
2: Ẹnìkan
0: bá ńlá tẹ̀gẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìgbà tó bá ti dùn lọ rẹ dé. Bí nǹkan bá ti yọjú
2: báyìí.
0: Bẹ́ẹ̀ ni orin nítumọ̀ gidi o.
2: Orin
0: ìtumọ̀ tó pọ̀. Ṣùgbọ́n pé ìpè ni rúgbẹ́ mírin ajé mírin alọ. Bẹ́ẹ̀ bá da ọlọ́run á tó dá.
2: Bẹ́ẹ̀
0: ni bọ́ba ayé padà tọ̀run ó tó dá. Abálágbájá ń bi báyìí. Abálàkèsì gbé ń bi báyìí. Kíní báyìí la bá lọ́wọ́ rẹ̀. Tọ̀run la bá lọ́wọ́ rẹ̀. Àní pé ọba ayé padà
2: tọ̀run ó tún dá.
0: Wálé Ọláwálé Àìná Glorious gbajúgbajà mo sì sọ ni wọn orúkọ yìí ò sì lè bàjẹ́ kò sì lè parẹ́ ṣùgbọ́n mo wá ń rọ àkúrẹ́ olóyè mẹ́kùn ẹ mọ̀jọ́ mi ò fẹ́ ọmọ ńbẹ mi ò sì níyàwó ńbẹ mi ò sì ní ẹ̀ka ńbẹ ṣùgbọ́n
2: bẹ́ẹ̀ bá fẹ́ mi èmi ó gbà ó.
0: Irú ẹni yìí kì í ṣẹni téèyàn bá gbé
2: rẹ̀. Bẹ́ẹ̀ni.
0: Ó yẹ ká wà nǹkan kan tá a fi sọrí rẹ̀ nílùú Àkúrẹ́.
2: Ó yẹ kéèyàn wá.
0: Wọ́n wà nǹkan kan tí wọ́n fi sọrí ẹ̀ Lákúrẹ́ yìí.
2: Bóyá kí mi ò jẹ̀ sìn kankan Adébáyọ̀.
0: Ẹ ṣe.
2: O five bridge tí mò ń ṣe lọ́wọ́ yìí. Bóyá kí n kọ orúkọ rẹ̀ síbẹ̀.
0: Ti Àkúrẹ́.
2: Adéwálé Glorious Bridge.
0: Láti
2: kò ní sọ̀rọ̀ gómìnà wa
0: ìgbà tó ń bá ti parí iṣẹ́ ti wọn orúkọ tá à ń bá kọ síbẹ̀ ìwọ lọ
2: pa èmi ó parẹ́ ni èmi ó kọ tèmi síbẹ̀ Wálé Glorious.
0: Tó bàbá wa mo kí yín dáadáa mo kí yín bàbá amaroro nínú ago aládé tóyìnbó kábíyèsí tilẹ̀ Àkúrẹ́ Fàbàdà àti gbogbo agbègbè rẹ̀ ẹ jọ̀wọ́ ẹ bá ronú lórí nǹkan tí à ń sọ yìí ẹ̀yin àgbààgbà Àkúrẹ́ ẹ̀yin olóyè Àkúrẹ́ ọmọ ni èsè díbẹ̀ bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí bí ọmọ ẹlòmíràn ó ti ṣe tiẹ̀ ó ti ṣe
2: ó ti lọ
0: síbẹ̀ mọ́wàá àjọ parẹ́ kì í ṣe nínú orin nìkan bó ṣe monument kan lẹ́gbẹ̀ kalẹ̀ lórúkọ rẹ̀ ẹ màdúgbò wọn èmi ò ní sọ ẹ màdúgbò wọn ẹ sì wọ bá déṣìdà bó ṣe dáa tó yìí ẹ á bá fi kankan sọ orí rẹ̀ ńbẹ̀ Wálé Glorious Memorial.
2: Àárọ̀ olóṣèlú náà lágboolé náà
0: tó
2: lẹ́nu dáadáa wọ́n kàwé ọlọ́gbẹ́ pọ̀ nù agboolé wọn.
0: Kẹ́nì ìyẹn ọmọ bàbá kẹ́nì ìwọ náà dìde tọ àwọn ibi tó bá yẹ kó tọ tí ọ̀nà yìí ó fi ṣe é ṣe
2: orúkọ rẹ̀ ó mọ̀ parẹ́
0: orúkọ bàbá yóò gbọ́dọ̀ parẹ́
2: o
0: kì í ṣe inú rẹ́kọ́ọ̀dù nìkan o kì í ṣe inú rẹ́kọ́ọ̀dù nìkan
2: mi ò tí ì lóko Lákúrẹ́ o.
0: Ẹ wo bàbá yóò dẹ̀gbéyàwó rárá o ọkàn níyàwó mẹ́ta péré.
2: Kò tí ì má rí.
0: Kò ì má rí.
2: Kò ì má rí.
0: Ìyàwó mẹ́ta ò ní bàbá yìí ni. Adékunlé Adébáyọ̀ lèmi jẹ́. Èmi àti Kéji mi Kẹ́hìndé.
2: Ọmọ
0: Ajíbóyè ọmọ bàbá lẹ́rìpa. Bẹ́ẹ̀ni ó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ náà nìyẹn. Orí ìkànnì tí a wà ní à ń pè ní Glow FM 99.1 FM nílùú Ìjàpọ̀ nílùú Àkúrẹ́ Akíntí Amánú wa òun náà ni bàbá Ìsìnkẹ́ Làkàndé Àkàndé oríjàjòògùn náà ni Àjàní
2: orúkọ bàbá mi náà ni
0: orí sáà máa jàjòògùn lọ
2: orí ògbéni
0: wọn ni orí nígbèni
2: tí mo ìdì wò yí orí mi jàjòògùn.
0: Bẹ́ẹ̀ni Ajíbádé ọlọ́bẹ̀ Ajíbádé ọmọ bàbá mò ń gbúrò níbẹ̀ a wà lórí ètò lọ́wọ́lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ náà ni wọ́n ń pè yín lórí
0: bí wọ́n
2: pè lọ́tún lọ́sì náà ni
0: wọ́n
2: pọ̀ rẹpẹtẹ àwọn olólùfẹ́ wa pọ̀ ńbẹ.
0: Lórí Facebook ẹ̀yẹ sá lọ sí Glow 99.1 FM Àkúrẹ́
2: ẹ̀
0: máa rí wa wúbẹ̀ ẹ̀ rí gbogbede tó ń lọ lọ́wọ́lọ́wọ́ bí ọ̀rọ̀ yìí ṣe jẹ́ nìyẹn. Bàbá Wálé Glorious ìyàwó mẹ́ta mo ní wọn ní ìyàwó mẹ́ta péré wọ́n á dẹ̀ dárúkọ mẹ́ẹ̀ta fún wa ṣùgbọ́n kí n tó dárúkọ kábíyèsí Ajíbádé Fárótìmí mo kí yín ní abẹyẹ bí tẹ ti ń gbọ́ wa yìí alẹ́ rẹ níbi tó dára gbáà ni gbogbo àwọn tọ́rọ̀gbà yìí wa káyọ̀ òsénì gbogbo yìí náà ni mo kí pátápátá lórí ètò yìí lénìí. Wálé Glorious àlówà lórí àtẹ àlàgbé wa lónìí kì í ṣe pé wọn sọkalẹ ẹwà ẹjọ o àdẹ lọwọ wọn kú òbí tí ẹ wà o
2: ṣùgbọn
0: wọn ní
2: iṣẹ tí a fọwọ́ sí kalẹ̀
0: àwọn ewúrẹ́
2: tó fọ̀n bí èèyàn
0: ó tún fọ̀n gan ju tààyè lọ
2: òun la gbé wá kì í ṣe òun gẹ́gẹ́ fúnra rẹ̀
0: láàrin ẹ ṣe jẹ́ nìyẹn. Ìyàwó wọn bàbá yìí ní ìyàwó mẹ́ta péré nígbà ayé wọn ṣùgbọ́n ọ̀kọ́ kọjá lọ kó tó di pé àwọn náà kọjá lọ sọ́dọ̀ bàbá lọ́hùn awon yawo won na deni Elie Glorious Elizabeth Wale Glorious Elizabeth oni akoko on loje kan na awon yawo re sugbon won ku ko le pe baba iku bakan na ni Abigail on loje ara kan na awon yawo to si wa ti o wa ni ba kan ko ti baba yi koja lo emi o wa bere

lásán. Ìròyìn káàkiri ilẹ̀ wa ló ń dé sétí gbọ̀yìn láti ìkànnì Glow 99.1 FM, Ìjàpò Estate, Àkúrẹ́. Olúwanifẹ̀mí Adésékò lorúkọ tèmi ń jẹ́.

àwọn adarí ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress níjọba ìbílẹ̀ ìwọ̀-oòrùn àríwá àkókò nípínlẹ̀ Ondo ti bẹ̀rẹ̀ ìkórajọ ẹsẹ̀ kùkú fún ìpadà jáwé olúborí ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Àwọn adarí ọ̀dọ́ náà tún pè fún ìṣọ̀kan láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà pẹ̀lú àlàyé pé èyí ṣe pàtàkì fún ìdúróore ẹgbẹ́ òṣèlú náà ṣáájú ìdìbò ọ̀hún. Bí ìjọba àpapọ̀ ti ṣe ń gbé ìgbésẹ̀ láti mú àdínkù dé bá iye owó ìrìn àjò lọ́jọ́ kìíní oṣù kẹwàá àwọn ìpínlẹ̀ ti ń wá ọ̀nà láti ṣàmúlò ọkọ̀ tí ń lo afẹ́fẹ́ gáàsì léyìí tí yóò ṣe ìrànwọ́ nípa ọ̀wọ́n gógó epo bẹntiró àti bí iye àyípadà àwọn ọkọ̀ náà yóò ti jẹ́ ìrọ̀rùn ààrẹ Bọ́lá Tinubu ti kéde ìgbésẹ̀ yìí ṣáájú lóṣù kẹjọ lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú àwọn gómìnà ààrẹ ọ̀hún wá rọ àwọn ìpínlẹ̀ láti sa ipá wọn kí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún àyípadà àwọn ọ̀wọ́n gógó ọkọ̀ sí èyí tí ń lo

ẹni tí ń ṣojú orílẹ̀-èdè Nàìjíríà lájọ ìṣọ̀kan àgbáyé Jimo Ibrahim náà ti jó di mímọ̀ pé ìdá 50 lára àwọn èèyàn léyìí tí wọ́n ṣe àkọsílẹ̀ orúkọ wọn láti sọ̀rọ̀ níbi ìpàdé àpérò àjọ ìṣọ̀kan àgbáyé ẹlẹ́ẹ̀kọ̀kan lé ní 80 irú ẹ̀ náà ni ó jẹ́ àwọn èèyàn léyìí tí wọ́n ṣojú igbákejì ààrẹ ilẹ̀ wọn àti mínísítà tí ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Aṣojú náà ni wọ́n fi dá orílẹ̀-èdè Nàìjíríà lójú pé òun yóò mú orílẹ̀-èdè yìí gbòòrò sí òun yóò sì mú ipa tí òun dúró sí dúró ṣinṣin. Bákan náà ni Ibrahim jòdì mímọ̀ pé mínísítà ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ìyún Bianca Odumegwu Ojukwu àti àwọn èèkàn nínú ìjọba náà ni wọn yóò péjú pésẹ̀ síbi ìpàdé àwọn èèkàn ọ̀hún. Iléeṣẹ́ ológun ti ojú omi ti orílẹ̀-èdè Nàìjíríà ti júwe ìgbanisíṣẹ́ léyìí tí ó wà lórí ìtàkùn ayélujára gẹ́gẹ́ bí èyí tí kìí ṣe òtítọ́. Adarí ẹ̀ka ìlúkoro iléeṣẹ́ ológun Abiodun Fọlọ́runṣọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ lónìí jó di mímọ̀ pé ìròyìn tí ń tàn káàkiri yìí kìí ṣe èyí tí iléeṣẹ́ ológun ọ̀hún fọwọ́ sí rárá tí ó sì rọ àwọn èèyàn pé wọn kò gbọ́dọ̀ fọkàn tán ìròyìn náà. Ó gba àwọn tí wọ́n múra láti wọlé sí iléeṣẹ́ náà àti àwọn ará ìlú níyànjú pé kí wọ́n mú sùúrù kí wọ́n sì ṣọ́ra fún àwọn ìròyìn tí kò tọ́nà èyí tí wọ́n ń rí lórí ìtàkùn ayélujára lórí ìgbanisíṣẹ́ ti iléeṣẹ́ ológun ọ̀hún.

Ìròyìn ní kò pẹ́ kò pẹ́ léyìí tí àjọ tí ń bójútó ẹkùn omi ní orílẹ̀-èdè Nàìjíríà fi léde pé àwọn agbègbè tí ó tó ẹgbẹ̀rún mẹ́jọ àti àwọn iléèwé èyí tí ó tó ẹgbẹ̀rún mẹ́rin àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta káàkiri ìpínlẹ̀ márùndínlógún náà ni wọ́n wà nínú omi yalé àgbàráyà ṣọ́ọ̀bù bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkàndínlógún oṣù tí a wà yìí sí ọjọ́ karùndínlọ́gbọ̀n oṣù tí a wà àjọ ọ̀hún náà ni wọ́n ṣe kíkìlọ̀ pé pẹ̀lú bí ẹkùn omi ṣe ń jáde láti àwọn ibi odò náà ni ó túbọ̀ ṣe àkóbá sí ọ̀rọ̀ ọ̀hún níbi yóò ti mú kí àwọn ìkẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ètò ìlera ibi tí wọ́n ti ń ta ọjà tó fi mọ́ ilé ìjọsìn àti àwọn ibi oko láti lè jẹ́ kí omi yalé dé gbogbo agbègbè náà ìkìlọ̀ ọ̀hún ni ó di mímọ̀ nínú àtẹ̀jáde léyìí tí àjọ tí ń bójútó ẹkùn omi fi léde nígbàtí olùdarí wọn gba ẹni tí ń ṣe Umar Mohammed níyànjú àwọn agbègbè léyìí tí wọ́n ń ṣe òṣìṣẹ́ kí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù dé ní àwọn agbègbè léyìí tí wọ́n ń ṣe kí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù dé ní ìpínlẹ̀ Imo Cross River Delta Ebonyi Benue Anambra Akwa Ibom Bayelsa Abia Taraba àti ìlú Èkó. Ìròyìn káàkiri ilẹ̀ wa fún tòní kò ní jù báyìí lọ. Comfort Ọmọláfẹ́ ni olóòtú ìròyìn Olúwanífẹ́mi Adéṣekò ló ń kà á sí etí gbọ̀yìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa ẹ kàsán lẹ́ẹ̀kan sí ẹ máa yáṣẹ́.

0: What's the time?
1: 99.1.
0: And the name?
1: Glow. Shine your light.
2: Orísìírísìí nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa ni jọ̀ọ́.

0: tẹ̀dẹ́kọ́ lérí bi jòkó.
1: Nítorí láti agogo mẹ́jọ àárọ̀
0: títí di agogo méjìlá ọ̀sán
1: ni solution àwọn alágbára yóò máa wáyé.
0: Mo fẹ́ kí gbogbo wa lọ mọ̀ pé
1: wọ́n náà wọ́n cancel mọ́ wa pẹ̀lú wòlíì.
0: Lẹ́yìn ìgbà tá a bá ṣe program tán,
1: ọ̀pọ̀lọpọ̀ olórí ẹ̀mí ló máa fi orin ìyìn ṣeṣẹ́ ìránṣẹ́.
0: Ẹ ṣàdẹ̀ tí mo bàbá wa dáadáa.
1: Ikọ̀ àti ìrìjú olódùmarè.
0: Apostle Jimoh Imole Ayo
1: àti Màmá Kọ́kọ́rọ́ Agbára.
0: Prophetess Ife Olúwa Jimoh.
1: Wọ́n máa fi pè àti májẹ̀mú sọ̀rọ̀ àṣẹ.
0: Ẹ pé Màmá Kọ́kọ́rọ́ Agbára sórí ago yìí.
1: 08064306132.
0: Solution àwa ní gbogbo ọjọ́jọ́ Tuesday.
1: Gbogbo ènìyàn já àjọ pàdé níbẹ̀.
0: Gbogbo wa la máa ní ẹ̀rí rere.

0: tirẹ̀ ni ògo ọlọ́run tó ní kọ́kọ́rọ́ agbára tirẹ̀ ni ìyìn ọlá àtògo bẹ́ẹ̀ ni ti ọlọ́run nìkan ni ìyìn tirẹ̀ nìkan ni ọlá tirẹ̀ nìkan ni ògo kò sẹ́ni tó bá ń dùn bàbá ló nìkan ẹ̀ lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ni akínyin kábọ̀ bíbélì sọ pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà nígbà tí ìmọ́lẹ̀ sì farahàn jújù kúrò òkùnkùn sì pòórá ọlọ́run wá pààlà sáàrin ìmọ́lẹ̀ òun òkùnkùn mo gbàdúrà bó ti ń bó ètò ní ọ̀sán yìí ìwà àtogun ayé rẹ̀ á pín ọ ní ìyà lórúkọ Jésù akínyin kábọ̀ sórí ètò kọ́kọ́rọ́ agbára ètò tẹ́ ẹ ti mọ̀ ní ọjọ́jọ́ Monday aago mẹ́rin àbọ̀ sí aago márùn-ún ẹ ti mọ̀ pé kọ́kọ́rọ́ agbára ni ayé ń bọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ìkànnì alálùbáríkà lórí iléeṣẹ́ rédíò tá a wà yìí on Glow 99.1 FM ìjàpò Àkúrẹ́ ní Ondo State. Kọ́kọ́rọ́ agbára ètò ìwá láti iléeṣẹ́ ìránṣẹ́ The Pillar of Planters Redemption Ministry aka kọ́kọ́rọ́ agbára ní lórí ètò ilẹ̀ ti bá bàbá pàdé pẹ̀lú ọ̀rọ̀ ìtúsílẹ̀ ọ̀rọ̀ ìyànjú ọ̀rọ̀ ìmúlọ́kànlé ọ̀rọ̀ tó ń gbógun ayé ẹni mì bàbá ó máa sọ̀rọ̀ àṣẹ tí ogun ayé yóò sì mọ gbiná sọdànù lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn náà lẹ́yìn ní àǹfààní àti pé bàbá láti béèrè ohun kan tàbí méjì tó bá rú yín lójú akínyin kábọ̀ sórí ètò orúkọ mi ni evangelist babuni mo kí ọlọ́wọ́ bọ́tìn wa yusuf ẹja dókè lọ́hún kí n tó pe bàbá wọlé.
1: Redemption Ministry
2: aka kọ́kọ́rọ́ agbára
1: gbé ìpàdé solution hour
2: yóò máa wáyé ní gbogbo ọjọ́jọ́ Tuesday
1: tí a pe àkọlé rẹ̀ ní
2: solution

0: kí ni orúkọ yín múlẹ̀ sí pé. Kí lẹ sọ báwa bá sọ.
1: Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín gẹ́gẹ́ bí a ṣe fi hàn mí ogun yín tó wà lọ́wọ́ arúgbó obìnrin Ọlọ́run máa gbà jáde. Gbogbo ẹni ta ọfà ní ìsinmi sínú ayé yín àtún àti ọfà rẹ̀ kí wọ́n jóná dànù. Ẹ máa rí ojú rere ènìyàn. Ẹ ó ráàánú Ọlọ́run gbà. Jésù Kristi Olúwa wa. Àmì ẹ pè mí lẹ́yìn ètò God bless you. Nọ́mbà tó máa pè mí sí ni 08064306132 or 08123071219 or 08123071219. Orúkọ mi ni Prophet Jimoh Imole Ayo, Baba Akọkọrọ Agbára Ọkùnrin Alágbára. God bless you.
2: The Pillar of Planted Redemption Ministry,
3: aka Kokoro Agbara,
2: gbé ìpàdé Solution Hour
3: tí ó máa wáyé ní gbogbo ọjọ́ Tuesday
2: tí a pe àkọlé rẹ̀ ní
3: Solution Hour.

0: túbọ̀ fiyèsí àwọn ohun tó ń ṣẹlẹ̀ ní ẹsẹ̀ kùkú láti lè lóye lórí àwọn ìpinnu tó lè ní ipa lórí ìdìbò náà.
1: Arẹ́bọ́lá Tinubu ló ti ṣèkìlọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà tako mímọ̀ jẹ́ ohun èlò lọ́wọ́ àwọn olóṣèlú ṣáájú àti lákòókò tó fi mọ́ lẹ́yìn ètò ìdìbò àpapọ̀ ti 2027 tó sì ń tẹnumọ́ pé ìjólótọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló gbọdọ̀ jẹ́ sí àwọn èèyàn ní Nàìjíríà àti ìṣàmúlò òfin ilẹ̀ yìí. Arẹ́bọ́lá Tinubu jẹ́ kó dimọ́ pé gbogbo ọmọ Nàìjíríà láì fi ti ẹgbẹ́ òṣèlú ẹ̀yà ẹ̀sìn bí ó ti jẹ́ ní àwùjọ àti ibi tí ń gbéṣe náà ni wọ́n gbọ́dọ̀ mọ jẹ mọ̀lá ààbò láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá pẹ̀lú bí ilẹ̀ yìí ti ń tẹ̀síwájú sójú náà ètò ìdìbò míì. Wàyí o, àjọ alówólódù níléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà NPTF ti jẹ́ kó dimọ́ pé òun ti ní ìfarajìn láti ṣàmójúdó ìkáàtó iṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nípa bí yóò ti mọ̀ọ́ dá sí ìdánilẹ́kọ̀ọ́, ìpèsè ohun èlò àti bí ìkórajọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá yóò ti mọ fẹsẹ̀ múlẹ̀ ṣáájú àwọn ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà fún àjọ NPTF Mohammed Seidu náà ni ó ṣe lérí yìí lásìkò ìpàdé fún àwọn àgbààgbà òṣìṣẹ́ ọlọ́pàá léyìí tí ó wáyé nílùú Owerri. Seidu tẹnumọ́ pé ìkáàtó iléeṣẹ́ ọlọ́pàá iná ni ó ṣeéṣe kí ó mọ̀ wáyé látàrí kí ètò àlàáfíà kí ó ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú àwọn ètò ìdìbò tí ń bọ̀. Mínísítà fún olùlulẹ̀ yìí ní San Wike ti tẹnumọ́ pé èyí tí ó mumú jù láyọ̀ òun nípa ti ètò òṣèlú iná ni láti rí sí àtúndìbò Ààrẹ Bọ́lá Tinubu lọ́dún 2027. Mínísítà òun náà ni ó ṣe àlàyé ọ̀rọ̀ yìí nílùú Àbújá nígbà tí ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí ó ṣe àbẹ̀wò sáwọn àkànṣe iṣẹ́ pópó náà ti ń bẹ káàkiri ìlú Àbújá òun tó sì ń fìpá tari àwọn ẹ̀sùn tí wọ́n fi ń kàn pé ìkọ̀kan léyìí tí ó ti gbé kalẹ̀ iná ni ó ní èròngbà láti mọ dá rúgúdù sílẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèlú ti ń bẹ nílẹ̀. Ó wájúwe àwọn ẹ̀sùn ọ̀hún gẹ́gẹ́ bí èyí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó sì ń jẹ́ kó dimọ́ pé ikọ̀ léyìí tí òun ti ṣe àgbékalẹ̀ iná ni láti lè fa ọkàn àwọn èèyàn káàkiri ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá wà láti lè mọ ṣe àtìlẹyìn fún ìjọba Ààrẹ Bọ́lá Tinubu. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ ń tẹ́tí sí láti kan ní Glow 99.1 FM Ìjọpọ̀ State. Àkúrẹ́ bá a bá padà dé ńlámọ̀tẹ́ wájú nínú ìròyìn wọ̀ ọ̀hún. Ẹ mọ́ yìí kúrò, à ń padà bọ̀. Ṣèwẹ̀n káàbọ̀ padà sí yàrá ìròyìn nìkan ní Glow 99.1 FM Ìjọpọ̀ State. Àkúrẹ́ ẹ lè bá wa dọ́rẹ̀ẹ́ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa wọ̀nyí www.glowfmradio.com, lójú òpó X wa Glow 91 FM, lójú òpó Facebook wa Glow 99.1 FM, Àkúrẹ́ Instagram Glow 91 FM, lójú òpó YouTube wa Glow FM Nigeria. Ẹ lè gba ìtàkùn òpó Glow FM lórí ẹ̀ka ìpàtẹ ìtàkùn sí Google Play Store tàbí kí ẹ gbé wa lórí ẹ̀rọ rédíò Garden. Níbikíbi tí ẹ bá wà lóde àgbáyé, ẹ tún lè fi ròyìn ṣọwọ́ sí yàrá ìkóròyìn jọ wà lórí àwọn nọ́mbà yìí 0704-7001991 tàbí 0805-333-5045. Ìròyìn wa ti rọ̀lẹ́ òní, ń tẹ̀síwájú. Ìròyìn sọ pé ìdílé ẹlẹ́ni mẹ́fà kan iná ni ó ti gbẹ́mímì sínú ilé kan léyìí tí ó dàwó nílùú Nenwenta níjọba ìbílẹ̀ Ago nípínlẹ̀ Enugu látàrí òjò tó fọwọ́ agbára rọ̀ léyìí tó fa ilẹ̀ rírì. Àwọn èèyàn ní ìlú ọ̀hún báwọn akọ̀ròyìn sọ̀rọ̀ pé àwọn tí wọ́n fara kááṣá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ọkùnrin kan, aya rẹ̀ àti àwọn ọmọ mẹ́ta tó fi mọ́ ìyá àgbà wọn. Láwọn tí àgbá omi ti ń bẹ ní òkè ilé ọ̀hún tí ó rélù pẹ̀lú bí wọ́n ti ní ọmọ kan léyìí tí iye ọjọ́ orí rẹ̀ tó ẹni ọdún mẹ́rin iná ni ó moribọ tí wọ́n sì dóòlà rẹ̀ lọ sí ilé ìwòsàn. Ìròyìn jẹ́ kó dimọ́ pé lọ́jọ́ 18 ni ogún oṣù kẹsàn-án

0: gbàbí má gbàbẹ̀, gbàbẹ̀ má gbàbí, ibì kan lè yàn ó gbà táì débi àwọn rè. Ẹyà sọ wa kẹ́ polówó ọjà kájọ bùgbàjẹ lórí ìkànnì Glo 99.1 FM. Ìjàpọ̀ Àkúrẹ́, onílé iṣẹ́ ńlá àti kéréje kéréje, oníṣẹ́ ọwọ́ àtòṣìṣẹ́ ìjọba, ẹja jọ ṣe, ẹja jọ ṣe, ẹja jọ ṣe.
1: Ìkànnì Glo FM Àkúrẹ́, oríṣi

0: Aki gbogbo eyin ololufe ikanni yi te lanfani lati ma gbo wa lasiko yi wipe e ku dede asiko yi o akanse etore ti o je wipe on ta fe so on to se pataki ti o se wa lanfani pupo ni ati mo si fe je ki gbogbo wa ka teti lati gbo daada Matthew Adekunle Oladeji loruko temi o ore yin ololufe yin ti gbogbo eyan pe ni ododo mulalejo ninu le gbohun safefe kila lejo mi fe so kini won fe pe kelu mo ni ka farabalẹ ka gbo nti o si wa lanfa nini oda eje adori keji eje agbo nkan kan na ta ba ti wa padade a tesi waju ninu eto na
1: owo ni dawo gbogbo owo se koko olohun ma fowo keyin loro wa o lopo igba ba ba fe sowo ba fe dale sele o da owo awo olokun a ma dani lowo ko bi eyan ba se tun gbiyanju to lo fe yawo lawon ibi kan ko to ruwo mu gba nkan gbogbo to ni to n fe se o ti bo seyin o irorun ti wa de bayi o olorun lo gbele se winners to flow link microfinance enterprise kale fun eyawo irorun ti o ni ka lo carbon nu laarin seju marun pere ni owo to ba ya ni rorun lo ma da pada bo ya lojumo ni loso se tabi lososu eyawo fo ni sowo odile ise ene to fe fi se nkan ribiribi ki le tun duro se e ma bo ni winners to flow link microfinance enterprise to wa ni number 17 isure legbe olu welder ijoka akure esi le pe sori ago 08133103266 fun eyawo ki amosa ti o ni ka lo kabo ta fi down re se winners to flow link microfinance enterprise lo niyan gbogbo wa lasori re o
0: so eje mu akiyin kaabo pada alejo mi e ba mi daruko yin fun awon ti won lanfani ati bo wa ati le ise te ti wa sibi
2: e se atokun emi ni alase ati oludari ile ise winner to flow link microfinance enterprises olufeyin ti oluwa gbe mi ga
0: to adupe eyin ni alase ati oludari ile ise winner to flow link kini n te n gbe se ni le se igan
2: won ti am se ni le se winner to flow link ni bi a se un fun awon eniyan lowo lati sowo lati le da duro lati le duro lori ese won opolopo eyan lo ni ara ninu won ti owo ja won ni ton mo ti won le se o ti di rorun ni le se winner to flow link sa wa ko wa gbowo ko le ma sise especially awon obirin ti won kan wa nle ti won le se nkankan ton de ni business ideas to ri won la se wa kan le wa be se taja
0: to oda eyin ni wipe ile ise duro gege bi ojutu si isoro airowo fi sise airowo fi sowo fun awon eniyan oda eja wa wo eyin gege bi alase ati oludari ile ise yi kini ti o fun yin ni imisi ta le pe ni inspiration wipe to iru kan te fe se re tori wipe nta nso yi ise takuntakun ni o ti o rorun ti o rorun nta ba ti pe ni oro owo olagbara pupo ki lo fun yin ni imisi la so pe to nkan te fe se lele ile ise le fe gbe kale
2: ese olotu nkan meji lo fun mi ni imisi ti mo fi ro pe ti olorun ba je kawa na de ipele yen a fi je ko rorun e ba binu ko ma sai so tan kekere kan
0: e so
2: mommy mi lo ni mo ile ise iru ile ise bi ile ni mommy mi lo gbowo nbe awon ni kan mu garanto wa awon mo mi lo se oniduro bi garanto odidi ọsẹ kan ọsẹ meji wọn rowo yẹn gba wọn bẹ sí ń dà wọn sọsùn dà wọn sósì ń kí ló le téléyìí wọn pàpà rowo yẹn gba yẹn ni mo fi ń rò pé kí ni nǹkan tó mẹfọ owó yẹn ṣe gan ó ti bọ ìyẹn ni mo ṣe ni lọkàn pé tọlọrun bá fún mi lórí ọfẹ láti lè dé irú àyè yẹn òun gbogbo èèyàn pátápátá ló máa láǹfààní yẹn ọjọ́ tán bá dẹ̀ prósẹ̀sẹ̀ ìṣẹ́jú yẹn àti bẹ̀ wákàtí yẹn ni wọ́n máa gbà.
0: Tọ́ ẹ sọ̀rọ̀ kan ní ìsìn tó jẹ́ wípé ọ̀rọ̀ yẹn ó dùn mọ́ mi mo sì mọ̀ pé yóò dùn mọ́ àwọn tí wọ́n ń gbọ́ wa ń lé ẹni ẹ wá rò lọjọ náà wípé àwọn tí wọn bá gba ọdọ yín kọjá tọlọrun bá ti fún ẹyin náà lórí ọfẹ láti dé àyè yẹn o àwọn tó bá wá sílé iṣẹ yín nígbà tí ẹ bá dá ilé iṣẹ ọhún lẹ wákàtí àti ìṣẹjú tí wọn bá ti ń ṣe ètò bí wọn ó ṣe gba owó yìí tí wọn ń process ẹ ní ìgbà yẹn gan lẹsìn fún wọn ṣé bẹẹ ló wá rí nílé iṣẹ yín ni.
2: bẹẹ ni àwọn tí wọn ti gba ọdọ wa kọjá ní gbogbo ibi tí àwọn branches wa wà pátápátá ní ondo state àti ní nàìjíríà wọn mọ pé ọjọ tí wọn bá ti process ẹ ọjọ yẹn náà máa gbà.
0: ọjọ yẹn náà máa gbà á ẹ wá dúró ṣé kì í ṣe pé nǹkan tí ó lọ fà á béèyàn bá fẹ process tí wọn máa da àyàn sọtún da àyàn sósì gbáṣegbá àwòṣàwò báwo ni lọdọ yìí sún nǹkan tó rọrùn dáadáa ni.
2: gẹgẹ bí mo ṣe sọ lẹẹkan yẹn pé tí mo bá tọlọrun bá fún mi lórí ọfẹ láti lè wà nírú àyè bẹẹ mo máa fi rọ gbogbo ènìyàn lọrùn bó ṣe bó dẹ ṣe gẹ nìyẹn àwọn tó bá gba ọdọ wa kọjá tàbí àwọn tó ti gba ọdọ wa kọjá tó wà nínú ilé báyìí tí wọn lè máa gẹrìí sí ohun tí à ń sọ yìí wọn mọ pé tó máa ti ń bọ kán mọ ẹni tó máa ṣe gàràǹtọ ọmọ dání ó ti tán kán tó kúrò lọfíìsì wa náà rí owó wọn ráà fi ní ẹnikẹni lára rárá.
0: ẹ fi ní ẹnikẹni lára rárá ọdà kó tó di pa kọjá sórí kejì lọhùnún ibo ni iléeṣẹ yìí wà gan.
2: olú iléeṣẹ wa ó wà ní opposite Bola Fasto beside Paper Life ti ẹkọta wọn tó wà ní Gọka. padà tún ní branches sí ìdánrè ní old union bank tẹ bá débẹ wọn bá wà ń bẹ iléeṣẹ winner two flow link wà ní ado ó wà nílẹ olójì ó wà londo ó wà ní kàrẹ ó wà ní àkókò bìtì adẹ ní káàkiri náà ní àkùrẹ níbí a ní sọba ilé a ní sí àbùsọrọ a ní sí ọdá a ní ọlọrun gẹ ká
0: pẹ ká káàkiri. ọ̀dà àgbúgbò ẹ̀yìn tẹ́ lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ̀ wá aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Winners Two Flow Link àwọn ni àjọ ń fi ọ̀rọ̀ jẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òmò wípé irú àǹfààní báyìí wà láti wípé tọ̀ a nílò owó ní kíákíá a fẹ́ fi ṣiṣẹ́ a fẹ́ fi ṣòwò a fẹ́ lò ó fáwọn nǹkan kan tó ṣe pàtàkì ni wípé èèyàn lè lọ síléeṣẹ́ kan kó sì tètè rí owó ọ̀hún gbà tá a bá ní káwò eléyìí tún yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ti mọ̀ tẹ́lẹ̀ torí wípé àwọn àǹfààní táwọn èèyàn ń jẹ ń bẹ ó pọ̀ á sì mẹ́nuba àwọn àǹfààní táwọn èèyàn ń jẹ látara iléeṣẹ́ yìí ṣùgbọ́n kó tó di wípé a gbọ́ nípa àwọn àǹfààní ọ̀hún ẹ̀já lóde kejì kádà tọ́mìnà mò ń padà bọ̀.
3: ọ̀rẹ́ honestly o ti sọ mi business idea tí mo ní ó pé ọgọ́rùn-ún ṣùgbọ́n kò sówó láti ṣe é gbogbo ibi tí mo ti fẹ́ yáwó pàbó ló ń bọ̀ sí. kò yé mi o.
1: wo ẹni tí o bá mọ̀nà onítọ̀hún ó kàn máa po ìyì lójú kan ni bí ìyà ò bá sì mọ̀bi tẹ́gbẹ́ ẹ ti ń là ọlọ́run má jẹ́ àsáríkú bó o bá ń wá ìyàwó ìrọ̀rùn Winners Two Flow Link Microfinance Enterprise ní kó lọ bó jẹ́ lójoojúmọ́ ló fẹ́ máa dá padà bó jọ lọ́sọ̀ọ̀sẹ̀ ní tàbó lóṣooṣù ní rọrùn ló bá dé bó o ṣe ń débẹ̀ kíá ni wọ́n ń da ẹ lóhùn lọ kábọ̀ ò sí ń bẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún ó ti gbowó ẹ o fẹ́ fowó ṣòwò ni àbó fẹ́ fi dálé iṣẹ́lẹ̀ àbó fẹ́ fi dá irin ṣe owó tó ló kọ tí dẹrù bòṣì ìwọ náà máa bọ̀ ní Winners Two Flow Link Microfinance Enterprise kò bọ́ lọ́wọ́ kòsíkòsí ojoojúmọ́ wà ní nọmba 17 Esure beside Olu Welder Ìjọ̀ka nílùú Àkúrẹ́ ẹ pè sórí aago 0813310 3266 Winners Two Flow Link Microfinance Enterprise ẹ̀yáwó ìrọ̀rùn tó fini lọ́kàn balẹ̀.
0: gbogbo ẹyin tí ẹ bá láǹfààní láti máa gbọ wá lórí ètò yìí aláṣẹ àti olùdarí iléeṣẹ Winners Two Flow Link àwọn ni mò ń bá sọrọ tí wọn ń bá wa sọrọ nípa bí a ti yáwó ṣòwò pẹlú rọrùn tó ẹ jẹ ń ṣe báyìí ná nọmba yìí ọdọ wọn gangan ló kọjá sí tí a lè pèsè fún nǹkan tá a bá fẹ béèrè tàbí tá a fẹ bá wọn sọ ẹ kọ́lẹ̀ o ẹ kọ́lẹ̀ nọmba ọ̀hún rèé 081-33-10-3266 ẹ gbọ́ nọmba yẹn lẹ́ẹ̀kan sí 081 0233103266. Number ti alipin won si oniyan a oda eje ntun a bere lowo yin iru awon eyan wo ni won le wa sodo yin lati so pe won fe yawo se mo pe lomi wa bayi o kan nilo owo ti o fi takara elomi nilo owo ti o fi ma se kulikuli abi kata orobo awon kan wa owo kekere ni won nilo elomi si wa bi iru emi bayi mo so pe mo fe dale so radio le ike mo nilo owo nla ti ma fi dale ise le atawon eyan be ti won fe dale ise le egbo se bi iru awon eyan wo ni won le wa sodo yin te da lo
2: e se olotu bi mo se so tele gbogbo eniyan ni o lanfani lati janfani le ise winner two flow link labe ori ofe olorun ta wa na rigba la fi pe gbogbo eniyan o wa se ti eyan ba fe gba o fe show ni o fe so school omo ni tabi o fe da ile ise le ile ise epo tabi ile ise radio bi adodo se so ori ofe wa o kan je pe ibi ti o ma le di e nbe ni pe iru awon to ba fe gbowo nla be yen won ma ni garanto won de ma ni collateral to ma ti ni collateral ti owo match owo ton ba fe gba ojo yen na ma gba ko di ojo keji afi ti won ba tete de ni kan loku bo ton ba ye ti de awon to mo wa ton wa nle ton le ma je risi bayi no matter how millions it may be olorun wa laaye sibe ma je ni
0: adupe oda ajemi ka to ku onu studio nbi emi na gbowo ni ise mi na studio link oda je ka wa wo nkan kan bi eyan ba fe show tabo nilo wo fun nkan kan onitohun yo ti ni awon ilana a tele ti onitohun o ti wo wi pe to bi n ba dele ise ti mo ti fe gbowo ilana a tele re egbo ki la won ilana teyin o tele lodo yin e ti so le kan ni gbe yan ba ti ni garanto ko si nkan kan mi mo so tun ni awon boya keyan lo sibi kan o lo gba nkan kan wa bi kan so tun ni mo fe ka yan na yen fun gbogbo awon eyan ti won gbo wa tori pe elomi wa bayi elomi o kawe agbalagba ni mo baba dele ise yin bon se n gbo hun yin ba o pe ojogbon ati omowe ni yin o te si ti lo kaakiri awon ilu atorilede nje baba de odo won ba se ki se wi pe nkan ti o lagbara ti o je pe ni mo igbo lati se egbo so run gan to be ni
2: o run gan ele mo se n so lo afi ro gbogbo eniyan lorun latori 100,000 dori 500,000 ta ba fe fa won ni showo garanto ni kan kan ma mu wa ta de lo mo le garanto yen ati le eni to ba fe gbowo ati ise ton se ko se nkan mi ton tun ma se mo ojo ton ma de process ojo eran ma gba but to ba tin dori millions 1 millions okay eni yen ma lo se avidavid ni court to ma se avidavid to ba ti mu avidavid yen wa pelu garanto re ati nkan to fe se collateral o ti ki millions yen poto ojo ese lo ma gba a kin se be tele sugbon awon eyan buruku ti ba eyan rere je so that eyan ni atuse include eyan mo
0: oda e ja wa wo se lati gba ti e ti wa bere te ti se ise yen bawo lo se rorun awon eyan lati ma da owo ipada je ko si awon ipe nija ti en doju ko gege bi ile ise ti ati se te eyan layu yi
2: e se olotu
0: atuko
2: doju ko wa ko a le se ka ma ri kudie eni to ma gbowo to ma sa lo ti o ni san abeni to ma gbowo to je pe nkan to fi ile paper to fi ile boya iwe moto tabi iwe ile tabi iwe nkan kan lo fi ile ko ni sanwo yen nigba ta ba tun ma de ibi nkan to fi ile yen o ti ma lo ta a kan ri pe iwe mi lo wa lowo wa eyan la se kin gba iwe mo te pe nkan to fi duro yen gangan yen o ma wa ni custody wa orisirisi awon nkan lati la koja abi iru eni to fi le duro to fi ile duro to je pe ohun lo tun ma lo mu elomiin wa lati so pe ohun lo ni ile yen tabi eni yen lo ba ohun du ile yen orisirisi a lot of things but adupe omi o oju oka lo olorun se gbe wa duro sibe si
0: to adupe gege be si wa so yi bi olorun se ngbe yin duro kini asiri yin gan tori pe opolopo mo wo wi pe ah eyin gan te je alase atoludari ilese ohun e ki se pe boya e lowo repete e sugbon olorun fun yin lawon ori ofe ni e ki wa lasiri ti olorun fi nba yin to ti gbogbo e ti o si fi nlo leto leto be
2: mo adupe olorun ni leyin olorun olorun tun ni olorun ni ori ofe yen o de dari awon eni bi eni awon eyan bi eyan si wa ni ile ise awon to nfowo pamo awon banks
0: e
2: pe ngbata ba ti dodo won no ma nfun wa to wa je ki o ro wa lorun gidi elekeji ni pe awon pensioners awon otokunu awon olowo ni ilu won ma ngbe owo fun wa ton de ma ngba interest lori owo won ni every month o le je odun kan o le je osu mefa but won ma gba interest lori owo yen

0: lọ́dún ènìyàn nìyẹn tó fi dàbẹ́ ni pé àwa la mọ̀ ṣe ní iléeṣẹ́ winner two flow link.
1: Àdúpẹ́ ọ̀dà ẹ jẹ́ àárọ̀ gbogbo àwọn tí wọ́n ń gbọ̀ wá. Ẹlòmíì ọ̀dà owó awo olókun ni ò jẹ́ ó kúrò lójú kan. Ó ti ń rò ó ti pé ẹlòmíì ní àwọn èròǹgbà tó dáa, ẹlòmíì ní àwọn idea nǹkan tó fẹ́ ṣe, ṣùgbọ́n tó jẹ́ wípé àìsówó ó jẹ́ kó wá wà lójú kan, kò jẹ́ kó mọ odó àádọ́rùn-ún ńlá sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé ẹlòmíì gan ó ń retí owó kan, ó ń wò wípé owó yìí kó tó bọ́ sí yóò tó sùn kan, ṣùgbọ́n ó nílò owó kíákíákíá lónìí sọ́la. Yóò mọ̀ pé bo lòun ti fẹ́ rówó, tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ni òun bá wá sí iléeṣẹ́ winners two flow link, ó lè rí owó ọ̀hún gbà. Nígbà tó owó tí ń retí bá wá bọ́ sí gbogbo kinní yóò wà gún régé. Ẹ jẹ́ àárọ̀ àwọn èèyàn wípé tọ̀ àǹfààní ti dé o, kí wọ́n máa bọ̀ níléeṣẹ́ yìí, káwọn náà wá jàǹfààní tó dé yìí, kí wọ́n wá gbà owó ẹ̀yáwó ìrọ̀rùn wà níléeṣẹ́ yìí. Ẹ bá ń rọ gbogbo àwọn èèyàn kí wọ́n gbọ́ láti ẹnu yẹn.
0: Ẹ ṣe olóòtú, gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ yẹn, ní iléeṣẹ́ wa tó wà ládó kán lọ bèrè ńbẹ, wọ́n fún wa lórúkọ kan yàtọ̀ sí orúkọ tá à ń jẹ́ sharp sharp. Wọ́n máa ń sọ pé sharp sharp náà ń pè wá, wọ́n máa ń lọ síbẹ̀ lọ gbowó sharp sharp. Iléeṣẹ́ wa ni èèyàn máa ń fonígbèsè sílẹ̀ sílé, àbí èèyàn á sọ fún skul ọmọ ẹ̀ pé òun bọ̀ bẹ́yẹn, ìmídélé tó bá tètè bí náà ló máa gba owó yẹn. Ó ti di rọrùn níléeṣẹ́ winner two flow link microfinance enterprises. Ọjọ́ tó bá process ọjọ́ yẹn ló máa gba, no delay, instant disbursement ni. Àwa rọ gbogbo ẹ̀yin ènìyàn lọkùnrin lóbìnrin lọmọdé àti lágbà ní gbogbo àgbáyé, ẹ máa bọ̀ ọjọ́ tẹ bá ti process ẹ, ọjọ́ yẹn lẹ máa gbà láì sí dìlé.
1: Ẹ ṣe o, àdúpẹ́ èyí tí ìyọ̀ǹda ayé ẹ ti fẹ́ dìde, ẹ má ti dìde, ó sì kú bí ìṣẹ́jú bíi méjì mẹ́ta tí mo fẹ́ lò pẹ̀lú yín. Ṣùgbọ́n ká tó sọ àwọn nǹkan tó kàn tá a fẹ́ sọ ọ̀hún, ẹ jẹ́ àdórí kejì ná à ń bọ̀.
2: Ọ̀rẹ́, honestly, o ti sú mi. Business idea tí mo ní ó pé ọgọ́rùn-ún, ṣùgbọ́n kò sówó láti ṣe é. Gbogbo ibi tí mo ti fẹ́ yáwó pàbó ló ń bọ̀ sí. Kò yé mi o.
3: Vò ẹni tí ò bá mọ̀nà, onítọ̀hún ó kàn máa pọ̀ yìí lójú kan ni. Bí ìyá ò bá sì mọ ibi tẹ́gbẹ́ ẹ ti ń là, Ọlọ́run má jẹ́ àsáríkú. Bó o bá ń wá ìyàwó ìrọ̀rùn, Winners two flow link microfinance enterprise ni kó lọ. Bó jẹ́ lójoojúmọ́ ló fẹ́ máa dá padà, bó jọ lọ́sọ̀ọ̀sẹ̀ ni tàbó lóṣooṣù, ní rọrùn ló bá dé. Bó o ṣe ń débẹ̀ kíá ni wọ́n ń da ẹ lóhùn. Lọ kábọ̀ ò sí ń bẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún, o ti gbowó ẹ. O fẹ́ fowó ṣòwò ni àbó fẹ́ fi dálé ṣẹlẹ̀, àbó fẹ́ fi dá rin. Owó tó ló kọ tí dẹrù bòsì, ìwọ náà máa bọ̀ ní Winners two flow link microfinance enterprise. Kò bọ́ lọ́wọ́ kò sí kò sí ojoojúmọ́. Wíwàdé nọmba 17 Esure beside Olu Welder, Ìjọ̀ka nílùú Àkúrẹ́. Ẹ pè sórí aago 08133103266. Winners two flow link microfinance enterprise. Ẹ̀yáwó ìrọ̀rùn tó fini lọ́kàn balẹ̀.
1: Gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí, mo kí yín káàbọ̀ padà sórí ètò. Àlejò mi sì wà níbí wọn ò tí lọ. Ọ̀dà ẹjẹ́ ń bèrè lọ́wọ́ yín, a rí wípé ìránṣẹ́ Ọlọ́run ni àwọn kan ò mọ̀ ẹ̀gbọ́, ṣé ìránṣẹ́ Ọlọ́run ni lóòótọ́? Àti pé bó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, báwo lẹ ṣe ń pa iṣẹ́ yìí papọ̀ gẹ́gẹ́ bí ọ̀gá iṣẹ́ tẹ́ ẹ ní ẹ̀ka káàkiri, tẹ́ ẹ ṣe ń pa iṣẹ́ yẹn papọ̀ pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́, báwo ló ṣe rọrùn? Ẹ kọ́kọ́ dáhùn, ṣé lóòótọ́ ṣe ìránṣẹ́ Ọlọ́run ni?
0: Bẹ́ẹ̀ ni, nípa orí ọ̀fẹ́ Kristi, ìránṣẹ́ Ọlọ́run ni wà.
1: Ẹ sì jẹ́ wòlíì.
0: Bẹ́ẹ̀ni.
1: Àbájọ tó fi jẹ́ pé bí àwọn bá dọ́dọ̀ yín, ọ̀rọ̀ tútù bí ìwàásù ló máa ń tẹnu yín jáde. Àtàdúà, God bless you, kì í jìnnà sẹ́nu. Ọ̀dà, báwo lẹ ọgbọ́n lẹ wá ń dá sí ẹ fi ń pa kinní ọ̀hún papọ̀? Torí pé iṣẹ́ tẹ̀ ń ṣiṣẹ́ takuntakun ni, ẹ dáhùn èèyàn lóhùn lọ́tún, ẹ dáhùn èèyàn lóhùn lọ́sì. Bẹ́ẹ̀ ti iṣẹ́ ìránṣẹ́ yẹn náà wá wà ńbẹ, báwo lẹ ti ń ṣe gan?
0: Ẹ ṣe gan, iṣẹ́ ìránṣẹ́ ti ẹ̀mí àti iṣẹ́ ìránṣẹ́ ti ara,
1: ohun
0: méjèèjì papọ̀. Bíbélì sọ pé owó ni ìdáhùn sí ohun gbogbo.
1: Bẹ́ẹ̀ni.
0: So that ìgbàgbọ́ láìdẹ̀ sí owó, Bíbélì sọ pé òkú ni. Lórúkọ Jésù ayé òní dòkú.
1: Àmì.
0: Àwọn kan fẹ́ dìde tó jẹ́ pé owó ló gá wọn ní tọ̀mọ́. So that ìyẹn ni a fi rò pé tí gbogbo èèyàn bá láǹfààní lábẹ́ orí ọ̀fẹ́ táwa náà rí gbà láti wá jẹ́
1: ojútùú bí ọ̀nà àbáyọ
0: ese o ba gbadura ni church
1: eh o
0: tu wa ile ise ti o ni afojusun ti won de ni ya ekule wa

0: owó kò dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ kí ọlọ́run dẹ̀ lè fi èrè sí torí ọlọ́run gan fẹ́ ẹni tó ń ṣiṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìmí ìlà tó ń ṣe ní ìlànà à ń yáni lówó.
1: A jẹ́ wípé iṣẹ́ ìránṣẹ́ tẹ̀mí òun ni ti eléyìí tẹ́ ń ṣe nínú ilé ìjọsìn iṣẹ́ ìránṣẹ́ tara òun tún ni à ń yáni lówó iṣẹ́ ìránṣẹ́ ńlá kan tún nìyẹn náà lọ́tọ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ lójú ti pọ́n nípa wípé a fẹ́ yáwó ṣòwò ká yáwó ṣiṣẹ́ bàbá sì ní káwò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń jẹ́rìí wípé àwọn dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí nígbà míì tá a bá tún máa mú ètò yìí wá ó ṣeé ṣe ká mú àwọn ẹ̀rí máa jẹ́mi ṣó àwọn èèyàn tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí ó ṣeé ṣe ni ó ká mú wá. Ó dáa kó tó di pé màá yọ̀ǹda yín sà ẹjẹ́ ti ẹ̀ kọ́kọ́ fi nọ́mbà táwọn èèyàn ó pèsè ẹjẹ́ tún fi síta káwọn èèyàn ó kọ́ lẹ̀ lẹ́yìn ètò yìí ni kẹ́ ẹ tó pè wọ́n ẹ má ti pè wọ́n báyìí o 08133101032 66 fún gbogbo ẹ̀yí tẹ́ ẹ nílò láti yáwó ẹ̀yáwó ìrọ̀rùn nílé iṣẹ́ yìí 08133101032 66 nọ́mbà tẹ́ ẹ pè wọ́n sí ni ẹ ọ̀dà kí n tó yọ̀ǹda yìí kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa pàápàá jùlọ ẹlòmíì tó jẹ́ pé ó ń ronú bó lòun ó ti ṣe ó nílò owó fún nǹkan kan tó ṣe pàtàkì ṣùgbọ́n tí ò mọ ibi tó ti lè lọ láti yáwó àbí táwọn kan ti jákulẹ̀ kí ni ìmọ̀ràn yín fún gbogbo èèyàn.
0: Ẹ jẹ́ kí n kọ́kọ́ bá àwọn obìnrin sọ̀rọ̀ pé olùrànlọ́wọ́ ni bíbélì pé àwọn obìnrin fún àwọn ọkọ wọn má dúró dìgbà tí ọkọ máa fún ẹ lówó tó bá dẹ̀ fún ẹ lówó náà èlé á gé àfikún so bísínẹ́ẹ̀sì ẹ tara ṣàṣà wá sí iléeṣẹ́ winner two flonic láti wá gbowó ní ìrọ̀rùn kò dẹ̀ fi tajà ní ìrọ̀rùn kò dẹ̀ rọra máa sọ ní ìrọ̀rùn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọkùnrin náà tí wọ́n ń tajà àbí tí wọ́n fẹ́ fowó ṣe nǹkan ẹlòmíì fẹ́ fowó gbowó jáde ni ẹlòmíì fẹ́ fowó ṣe contract ẹlòmíì fẹ́ fowó travel out ọ̀nàkọ́nà tó bá ṣáà ní ju owó sí ó ti dìrọ̀ níléeṣẹ́ winner two flonic ọjọ́ tó bá débẹ̀ ọgọ́ ẹran ló máa gbà àfi ní ẹnikẹ́ni lára lábẹ́ orí ọ̀fẹ́ táwa náà rí gbà náà la ní kí gbogbo ènìyàn máa bọ̀ láti wá jẹ àǹfààní yẹn níléeṣẹ́ wa winner two flonic microfinance enterprises God bless you.
1: Ẹni iléeṣẹ́ yìí olùiléeṣẹ́ yìí wà nílùú Àkúrẹ́ ní Ìjọ̀ka kò jìnnà sí Prestige.
0: Kò jìnnà sí Prestige. Bola Fast Filling Station opposite sísàlẹ̀ ilé upstairs ìyẹn ni akara sí ti àwà ńbẹ̀. Ẹni tó bá dẹ̀ fẹ́ wá nílùú Ìdánrẹ́ náà a wà ní Old Union Bank nílùú Ìdánrẹ́ winner two flonic microfinance enterprises àpè méjì ńbẹ̀. Bó dẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ ni bó dẹ̀ jẹ́ pé ilẹ̀ olùjì pé ọ̀dà ọba ilé àti ondo orí gbogbo ibi tí ẹ̀ka wá wà àwọn client wa tó wà ńbẹ̀ wọ́n ti máa dáhùn nínú ilé bẹ́ẹ̀ yẹn pé iléeṣẹ́ tí ó mú ìrọ̀rùn bá ayé ni ó ń sọ̀rọ̀ ní iléeṣẹ́ rédíò yìí mo lè gbàdúrà fún gbogbo ẹyin tó ń gbọ́ mi náà bẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ìrọ̀rùn máa dé bá ayé yín lórúkọ Jésù.
1: Amen. Ọ̀dà ẹ bá ń dárúkọ yín lẹ́ẹ̀kan sí.
0: Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni olúfẹ̀yìntì olúwàgbémiga aláṣẹ àti olùdarí iléeṣẹ́ winner two flonic microfinance enterprises.
1: Ẹ ṣeun. Adúpẹ́. Ọ̀dà bó ti jẹ́ nìyẹn o a fẹ́ yáwó a fẹ́ ṣòwò a nílò owó fún nǹkan kan ni a fẹ́ dáléṣẹ́ lẹ̀ iléeṣẹ́ winner two flonic microfinance enterprises wọ́n ti kalẹ̀ o láti yá wa lówó pẹ̀lú ìrọ̀rùn tá sì máa dá padà pẹ̀lú ìrọ̀rùn ẹ jẹ́ kàn sí iléeṣẹ́ yìí nọ́mbà tẹ́ pé aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí sí lẹ́ẹ̀kan sí òun ni 08133103266 ẹ farabalẹ̀ gbọ́ lẹ́ẹ̀kan sí 08133103266 nọ́mbà àwọn òun nìyẹn o bó ti jẹ́ nìyẹn o títí ìgbà míì tààtúnjọba pàdé lórí àkọ́tun ètò yìí Matthew Adékúnlé Ọládéjì lorúkọ tèmi o tí gbogbo èèyàn ń pè ní òdòdó ẹ kú kalẹ̀.
2: owo ni dawo gbogbo owo se koko olohun ma fowo keyi loro wa o lopo igba ba ba fe sowo ba fe dale sele o da owo awo olokun a ma da ni lowo ko bi eyan ba se tun gbiyanju to lo fe yawo lawon ibi kan ko to ruwo orun gba nkan gbogbo to ni to n fe se o ti bo seyin o irorun ti wa de bayi o olorun lo gbe le se winners to flow link microfinance enterprise kale fun eyawo irorun ti o ni ka lo carbon nu laarin seju marun perere owo to ba ya ni rorun lo ma da pada bo ya lojumo ni loso se tabi lososu eyawo fo ni sowo odile ise ele to fe fi se nkan ribiribi ki le tun duro se e ma bo ni winners to flow link microfinance enterprise to wa ni number 17 isure legbe olu welder ijoka akure esi le pe sori ago 08133103266 fun eyawo ki amosa ti o ni ka lo kabo ta fi down rese winners to flow link microfinance enterprise lo niye gbogbo wa

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo àdìgún tí ń yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣesòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Tàbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa bọ̀ níbi ètò I disagree mi ò fara mọ́. Èyí tó máa ń wáyé ní ọjọ́jọ́ Alfred Chichu Awise Jesu fún ara ẹ̀. Pẹ̀lú àwọn àfàdúrà jagun tó ti momi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá dìsàgírì pẹ̀lú àwọn nǹkan tí ń bọ́mọ ẹ̀dá fira. Fisikale mẹdikale mẹntale financial and spiritual. Òwúrọ̀ ọjọ́ Thursday yìí tún ni o. God bless you as you come.
1: Kábíyèsí Elédùmarè arúgbó ọjọ́ agbé ọga yàn lógo nítorí pé ẹ̀yin lẹ fún wa ní orí ọ̀fẹ́ láti wá sí ìkànnì yìí. Ẹ̀yin lẹ sọ wípé kí a máa wà tí a sì ń wà. Ẹ̀yin ni aláàbò ilẹ̀ Góṣénì ayé wa. Ẹ̀yin lọ́ba ti pa wá mọ́, ẹ̀yin lọ́ba ti ń sọ wá di ààyè. A sọ wípé ẹ ṣe fún wákàtí olùẹ̀gbà ọ̀pẹ wa. Mo kí gbogbo yín pátápátá sí ẹ̀ ń gbọ́ wa. Mo kí yín pé ẹ kú iṣẹ́ àtàárọ̀, ọ̀run yóò fi èrè sí iṣẹ́ ẹ̀yin ní orúkọ Jésù. Bí a sì ṣe súnmọ́ ọdún tí ọdún náà súnmọ́ wa, mo gbà ní àdúrà wípé wọn ò ní fi ẹ̀mí èmi àti ẹ̀yin palẹ̀ ọdún yìí mọ́. Lẹ́ẹ̀kan sí mo kí wa, ọ̀run yóò fi èrè sí iṣẹ́ wa. Gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé I disagree mi ò fara mọ́ ní ètò tí ọpọ́n súnkàn láti ìjọ Right Hand of God Miracle Ministry aka ní orúkọ Jésù ní èyí tí ó wà ní Last Bus Stop Jẹ̀gẹ̀lẹ́ tí Ọlọ́run sí ọwọ́ ikọ̀ àti ìríjú rẹ̀ Prophet Alfred Chisu Awise Jésù gbé kalẹ̀. Bàbá sì wà ní ìkànnì yìí, ṣùgbọ́n kí ó tó di wípé àwọn ò máa bá ètò ti àṣálẹ̀ yìí lọ, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ti ẹ ò ní àǹfààní láti lè pe ikọ̀ àti ìríjú rẹ̀ sí ní kété tí wọ́n bá ti ṣetán. Òun náà ni 08066717474. Lẹ́ẹ̀kan sí 08066717774 fún àǹfààní àwa tí a àti rí kọ sílẹ̀ tán 08066717774. Òun lẹ ò ní àǹfààní láti lè pè wọ́n sí. Bàbá ẹ káàbọ̀ sí orí ètò ní ti àṣálẹ́.
2: Àláfíà ni fún gbogbo ẹ̀yin jẹ́ ń gbóhùn mi. Mi ò lè ṣaláì rẹ́rìn-ín, ọ̀tá pamílẹ́kùn tì, Ọlọ́run ò gbà, bàbá tí ò gbà, alágbára lórí gbogbo ènìyàn, jíngbín ni kìí fẹ́ àtẹ ìlẹ̀kẹ̀, bàbá mi ga wọn rópin ẹ̀, ó kúrú wọn rí ìsàlẹ̀, ó fẹ̀ wọn rí gbẹ̀gbẹ́, bàbá mi, ó wà nínú omi Jọ́dánì nígbà ọ̀gbẹlẹ̀, ibà ó ti kún. Ó kú dẹ́nu àwọn èèyàn lè kọjá sódì kejì, ṣùgbọ́n nígbà ọ̀gbẹlẹ̀ Jọ́dánì, nígbà òjò Jọ́dánì gbẹ. Ó rí pé iṣẹ́ rẹ̀ lágbára, òkun júbà Ọlọ́run o, ṣùgbọ́n nígbà ìgbà tó mi bá ti ń tójò bá ti ń rọ̀, òkun á dákẹ́ kò ní ru, tó bá tún dá tún máa ru, torí májẹ̀mú méje pàdé ara wọn at the same time. Bàbá mi a kọ̀ má ti gà lẹ́yìn. Ayọ̀ nínú mi, ohun létí mi, aṣọ Ọlọ́run mi, bàtà lẹ́sẹ̀ mi, bàbá mi èdè lẹ́nu mi. Oh my God. Mo gbé ọ̀gá Olúwa gbọ́ pé ẹ wá. Olúwa gba ẹ̀yẹ wá. Bàbá tó jẹ́ káwọn ọ̀tá mú wa, kò jẹ́ kí ipá ọ̀tá ká wa, ìwọ la ní, ìwọ la mọ̀, gbọ́ pé ẹ wá o. Ení àrọ́jọ́ Mùsùlùmí kẹ́nìkan pe ẹnìkan.
1: We don't have time to waste today. Kẹ́nìkan
2: náà pe ẹnìkan.
1: Begin to call each one.
2: Pé wòlíì àwùjẹ Jésù ti wà lórí ìkànnì táwa yìí.
1: The Prophet Alfred Chisu is on air.
2: Ní kí wọ́n tan rédíò wọn sí ìkànnì táwa lọ́wọ́lọ́wọ́ yìí.
1: On the radio.
2: Gbọ́ mo rí Ọlọ́run lókèrè.
1: Listen, he saw God afar.
2: Mo ní mo fẹ́ ba lókè mo tún wò ń lẹ̀.
1: He wants to go and meet him and he saw
2: Israel. Ẹnitẹ́nìkan ò mo yé ẹ̀.
1: The person that you don't have knowledge of.
2: Ọmọ tó ń gbọ́ mi, àǹtí tó ń gbọ́ mi, bọ̀dá tó ń gbọ́ mi, dádì tó ń gbọ́ mi. Kí ló ohun tí mo fẹ́ fi sọ̀rọ̀ lénìí?
1: Òun
2: ni ohun tí ayé ẹ máa jọ.
1: It is what your life will say.
2: Òun ni mo pe àkọlé ẹ̀ ní agíjù.
1: It is titled wilderness.
2: Agíjù.
1: Wilderness.
2: Kí là ń pè ní agíjù?
1: What is called wilderness?
2: Àwọn igbó dígídí ibi tó to lewu fun eyan lati dani ko
1: a very tight bush that is dangerous for persons to go in.
2: Agidu je igbo igbi te eyan tin case ara.
1: It is a bush that you need to be very careful.
2: Ibe ni awon eranko buburu joko si.
1: That is where the dangerous animals stay.
2: O je ti emi eyan ti risk.
1: Where your life is so risky.
2: Ibi ti eyan le ti so emi enu.
1: Where you can lose your life.
2: Ibi ti eyan o le jeun to wu.
1: Where you cannot eat what you
2: wish to eat. Ninu agidu la je.
1: You will eat what you see in the way that
2: ibi ti eyan le ri nkan to strange.
1: Where you can see something strange.
2: Ibi ti awon koriko kan wu si to lagbara ju ile lo.
1: Where there are some grass that grows. Awon ehan na koriko,
2: awon koriko to je ko strong lati ge.
1: A very strong grass.
2: Awon igbo to le.
1: A very size.
2: Aye opolopo ju agijo.
1: Some people's life resemble this wilderness.
2: Baba eyan le ma sin Olorun.
1: You can be serving God.
2: Ko ni igbala.
1: And you might be saved.
2: Ṣugbọn ko ma ni ominira.
1: But you will not have freedom.
2: A ma farada ni.
1: You will be enduring. Ko
2: ni enjoy Jesus.
1: You will never enjoy Jesus.
2: Toro wa ninu agiju.
1: Because your life is wilderness.
2: Agiju porisi meji o.
1: There are two types of wilderness.
2: Agiju kan wa.
1: There is one wilderness.
2: Olorun fun ara ile dare eyan sa agiju.
1: God himself can send you.
2: Lati wo eyan pale.
1: For him to remold you.
2: Lati tun eniyan mo.
1: For him to break you down and remold you.
2: Lati lo eyan fun ogo re.
1: For him to use him for your
2: glory.
1: Tori
2: gbogbo eni to ba lolo to ba fe lolo ma tre.
1: Whosoever that you want to use is going
2: Matthew
1: to train
2: chapter
1: him.
2: 4, Latin verse 1, hold that Jesus say agiju fun ara
1: e. Matthew, send Jesus Christ to the wilderness
2: of the world. Jesus 40
1: by
2: days.
1: By the time Jesus comes, Christ comes to us after 40 days.
2: Buja deni, sir.
1: He was
2: so famous.
1: He has been to the wilderness
2: but,
1: a lot of
2: times. But when he train for
1: the function, you
2: will
1: pass through wilderness.
2: But there are times
1: that you come
2: time
1: back.
2: Time you have to walk koja.
1: Every time
2: you
1: pass through.
2: And you have to for a stop.
1: The food and the Lord
2: has
1: to
2: mama fi mana but to ba do lo dari e sagiju
1: he feeding you with manna
2: awon omo Israeli dari sagiju
1: the children of Israel were sent to the wilderness
2: Oluwa fun won ni yes to ma fi jade
1: gbogbo
2: igba to ba ti wa ninu agiju
1: and all the time they
2: ba ti mu akoko ijade
1: e
2: o je un to buru jai
1: je
2: won odun bibeli lo ka to wa ma tu o mo wa ninu Exodus chapter 8 lati ese kini si kefa e ma gbo o. Yes.
3: Oluwa si wi fun Mose pe.
2: Oluwa so fun Mose pe.
3: Ton Farao lo. Ki o si wi fun pe.
2: So fun pe.
3: Bayi ni Oluwa wi pe.
2: Ohun to Oluwa so re o.
3: Je ka won eniyan mi.
2: Ki won lo.
3: Ki o le sin mi.
2: Aha.
3: Bi o ba ti ko.
2: Yes.
3: Lati je ki won lo.
2: Aha.
3: Kiyesi. Emi o fi opoloko lu gbogbo ekun re.
2: Yes.
3: Odo yo si bi opolo jade
2: ka siwaju
3: opolopo won o si goke won o si wa sinu ile re ati sinu ibusu re ati sori akete re ati sinu ile awon omo odo
2: verse story time wa Exodus
3: Aaron si na owo re sori omi Egypt awon opolo si goke wa won si bo ile Egypt
2: won bo ile Egypt yes me je ki fi kokun ka to ma lo number 1429 number 1429 kin to wa ma tu bo aye to wa lagiju won ma dictate fun tori ko ni lagbara lati so pe nkan bayi lo wo
1: ohun he won't have the opportunity to say this is what I want
2: yes
3: oku yin yo subu ni agiju ati gbogbo awon ti a ka ninu yin
2: yes
3: gege bi iye gbogbo yin lati eni ogun odun lo ati ju be lo si ekun simi
2: yes ohun to sele re o eni to Olorun ba ti dari si agiju
1: Oluwa
2: ma n wa pelu won
1: the Lord used to be with
2: Oluwa o ki n fe kon de ma kun
1: the Lord will not want them
2: a fun won lomi inu apata mu
1: he will give them water from the rock
2: Oluwa fun won ni ina ninu oku
1: he will give them fire in the wilderness
2: ṣugbọn iye o n ṣe bi ti mo n lo leni ibi gan ti mo n lo re o ni awon eni ti okuku dari sinu agiju
1: those that the darkness has sent to the
2: wilderness ọpọlọpọ n wo aṣọ ni igboro
1: ṣugbọn
2: ayan mo en gbe nu agiju ai ni ka pauria won le pe eran ko jade ko pe ayan mo en sinu e
1: animal and change
2: of one run lo inu gboko lo ma jiya omo ologun wa ma fe kunrin
1: glorious child with sojourns with
2: agiju je bi te eyan o le so pe on bayi lo
1: wu wilderness is where you cannot say
2: tori o mo on to ma ba pade nibe
1: you don't know what you are going to say
2: o le so pe on bayi lojo ola e ri
1: say this is your food
2: tori inu gbo to di ni ori waju
1: because
2: agiju le
1: wilderness is so hard
2: de bi pe eyan a ni egbele bele lo n fe rin de
1: where you want to
2: agiju onigba so fun pe
1: we tell you no
2: bayi lo se ma rin.
4: Eyan
2: a so pe o bayi lo wu nje.
4: This is what I wish.
2: Agiju a ma so bu pe. O ti to be. O bayi ni ko ma je. A so pe igbe aye bayi lo wu nge. Tori ko ni ominira inu gboro wa. Agiju a so fun pe. Ash o bayi ni ko ma gbe. O gudo gbele ara e. O gudo da omo gbe. Iye ti igbeyawo ba ngbenu agijo.
4: That is if the marriage.
2: Bi omo okunrin ba wa lagijo.
4: If the man is in the widow.
2: Ko le sise to te lorun.
4: We not do the work that you want.
2: Agijo la wa se fun.
4: Is widowness that will provide.
2: Alata ma lare o. Bi ko ma rire ninu gbo.
4: You will be seeing yourself in.
2: Ko ma rire ninu okoko ko baba e.
4: O
2: ma rire ninu ibi agijo.
4: You see yourself in.
2: O ma rire po ogun apata ogun doke.
4: Go
2: agiju wa ninu aye.
4: The wilderness is in this life.
2: Agiju gba mi sa.
4: Wilderness.
2: Oluwa so pe. Aye lo dari awon eyan won si agiju.
4: It is the enemy that sends people. Le
2: made the enemy adabia. Eni kon gbo mi bayi sa.
4: There's one person that is hearing me now.
2: Gbogbo igba.
4: All the time.
2: Ni sale nu e ma kon e.
4: You feel pain in your abdomen.
2: Oh, Oluwa lowo aye ni.
4: The Lord said is the
2: enemy. Mo sale jalu yen eni en gbo mi lowo bayi. Oluwa ni isale nu nkan e. Oluwa ni agiju lo wa. Eni kejire. Oluwa lo mo to wa lowo e mu nkan ti o wu e. O ti fe so elenu. Kini yen ti fe ma yi ori e.
4: Ai
2: ni kaporia. Eni keta ngbo mi bayi sa. O ngbo mi network yen o da lodo e. Oluwa ni omo e ngbo le.
4: The Lord said your child.
2: Ama shubu.
4: He has a.
2: Ama gbo le. Oluwa lohun fe tule.
4: The Lord said he wants to.
2: Oye awon to ba gboran.
4: Those that are attentive.
2: Oye awon to ba gboran.
4: Those that are obedient.
2: Oluwa lohun lohun fe wu ko lagiju aye.
4: The Lord said it's those people that he wants to bring out of wilderness of life. Those that they cannot do something by themselves.
2: Condition to wa lo n dictate
4: for them. That is the condition that dictates for them.
2: O le jonje to wu e.
4: You cannot eat what you wish.
2: O le raso to wu e.
4: You cannot put on the clothes that you like. You cannot put on the shoes that you like.
2: Tori igbeyawo yen wa nu agiju.
4: Because your marriage is in the wilderness.
2: Oh, ni first Corinthians. Oluwa so pe.
4: The Lord said.
2: Bi igbala ba wa.
4: If there is salvation.
2: Kilo lo ma gbominira.
4: Truly you will receive your freedom.
2: To ba fe gbominira lai ni igbala.
4: If you want to receive your freedom without salvation.
2: O le die o.
4: It is difficult.
2: Oni gbogbo won sumara won.
4: He said they first
2: Corinthians 10. Gbogbo won lo won mo mi emi kana.
4: They drink the spiritual water.
2: Food.
4: And what
2: Georgia is making up. Omi dari omi okuku pa koja. Sibe. Won ha sinu agiju. Sibe won kun si Olorun. Instead of go gbadua. Won kun si Olorun. Egbegberun segbe lojo kan na. Oluwa ni awo eni sinsin. E ma fi kogbo o.
4: Kẹni
2: ìbẹ̀rù Ọlọ́run. Ẹni tó mú yín jáde. Kúrò nínú agijo. Kúrò ní okú pupa. Ẹ tún wá lọ ń kù sí. Kí ló ń tí mo fẹ́ fàyọ yìí?
4: What did he want to bring out?
2: O tí èèyàn bá wà nínú agijo.
4: When you are in the wilderness.
2: Ojú Ọlọ́run ló yẹ kó máa wà.
4: You need to seek for the eyes of God.
2: Ó ń ṣe pé kó máa kù sí Ọlọ́run.
4: Not for you to murmur.
2: Olúwa wá ní fún pípa tó ń pa wọ́n yìí o. Fún àwa láti fi ṣe
4: example. It is for us to make an example. Gbogbo ẹni tó bá wà ní agijo.
2: Ojú Ọlọ́run ló gbúdọ̀ máa wà.
4: You need to seek for the face of God.
2: Wà á sá fún ẹ̀ṣẹ̀.
4: You run away from sin.
2: Ẹ̀ṣẹ̀ máa ń gbèyàn lọ sínú agijo.
4: See you to put someone in the wilderness.
2: Ọ̀pọ̀ tójú ẹ̀ fọ́lẹ̀ ní sá.
4: Thousands of people that already are blind today.
2: Masturbation ló fọlójú.
4: They have been blind by masturbation.
2: Nígbà tó wà ń kékeré.
4: When they were still young.
2: Ẹ̀ṣẹ̀ ràn sínú agijo ayérayé.
4: Sin has sent them to everlasting wilderness.
2: Oh my God, wọ́n ń sọ fún ẹ báyìí olóògbó.
4: I'm telling you now, you say no.
2: Olúwa lọ́mọ mi.
4: The Lord said, my son.
2: Ìyá yìí tó fún àwọn èèyàn.
4: This punishment is
2: for people. Òun fẹ́ mú ọkú olágijo.
4: I want to send them out of
2: first Corinthians 10. Jẹ́ ń gbọ́ ohun tó ń wí.
3: Nítorí
2: èmi
3: kò fẹ́.
2: Èmi ò fẹ́.
3: Lẹ́yìn kí o ṣaláìmọ̀.
2: Kó tún ṣẹlẹ̀ sí wa bó ṣe ṣẹlẹ̀.
3: Ara gbogbo àwọn bàbá wa.
2: Bó ṣe ṣẹlẹ̀ sí wọn.
3: Ti wà lábẹ́ àwọsánmọ̀.
2: Wọ́n wà lábẹ́ àwọsánmọ̀ kan náà.
3: Gbogbo wọn sì la òkun já.
2: Wọ́n la òkun já o.
3: Ìbántí sí gbogbo
2: wọn. Wọ́n rí ìyanu Ọlọ́run.
3: Sí Mose.
2: Sínú Mose.
3: Nínú àwọsánmọ̀.
2: Oo.
3: Àti nínú òkun.
2: Síbẹ̀síbẹ̀.
3: Gbogbo wọn sì ti jẹ oúnjẹ mi kan.
2: Wọ́n jẹ oúnjẹ mi kan náà.
3: Gbogbo wọn sì mu ohun mímu ẹ̀mí kan
2: náà. Àkókò wa ò sí dákẹ́ sá. Wọ́n jẹ spiritual food kan náà.
4: They eat the spiritual food.
2: Síbẹ̀.
4: Yes.
2: Wọ́n ò gbàdúrà sọ́lọ́run.
4: They did not pray to God.
2: Wọ́n dára wọn lẹ́bi.
4: They are blaming themselves.
2: Ogun tó ń là kọjá yìí.
4: This problem that you are facing.
2: O nílò àti máa dára ẹ lẹ́bi.
4: You don't need to blame yourself.
2: Ohun tó nílò rèé.
4: This is what you
2: bẹ́ẹ̀ gbèsè ohun tó burú jù rẹ o kẹ́yìn ọwọ́ alágidù kọ́ ni kókó
4: ìbá
2: ìjẹ́ nípa ẹ̀ṣẹ̀ ló ti wọnú agidù àbí nípa ọwọ́ òkùnkùn àbí olúwa darí ẹ ságidù ohun tó lúwa ń fẹ́ náà ni pé
4: kẹ́yìn
2: gbé gbèsè láti jáde kí ló burú jù nínú agidù kí ló lè mú kẹ́yìn há sínú agidù
4: òun lẹ́ni
2: tí ìyẹ ò ṣí láti kúrò lágidù
4: gbogbo
2: ẹni tó bá ń yálé gbé
4: tí
2: ò rí ilé ara ẹ gbé
4: tí
2: ò dúró owó ilé tó ń yá gbé san
4: ó
2: jọ agidù o gbogbo ẹni tó bá wà tí ó jẹ́ pé gbèsè ló wà ń gbogbo ọrùn ẹ kò sí ìgbà tí ó ní gbèsè òní máa yọ lẹ́nu ó gbowó ní online. Ó gbowó ní
4: online.
2: Ó gbowó lọ́wọ́ cooperative.
4: Ó gbowó
2: lọ́wọ́ ibiṣẹ́.
4: Ọ̀gá
2: agidù ló wà.
4: Olúwa
2: ṣetán láti mú ẹ kúrò lágidù.
4: Agidù
2: níbi ìgbàgbé. Ẹni tó bá lọ wọ́n lè gbàgbé ẹ̀ síbẹ̀. Torí ẹran kókó burú lè pàjẹ́.
4: Agidù
2: níbi pé. Ibi tí aṣọ èèyàn ti ń gbé tòkì rí mi wọ̀ bẹ́ẹ̀. Bí aṣọ bá gbọ́mọ ẹ lọ́rùn. Bí aṣọ bá ti gbọ́mọ ẹ lọ́rùn tó rówó chẹ́ǹjì
4: inú
2: agidù ló wà agidù níbi tí èèyàn ò ti lè jẹun tó bá wù ohun tí o bá rí inú gbó agidù
4: ohun
2: ló lè jẹ láti survive ẹ̀mí ẹ
4: bá
2: mi sà olúwa wa máa ń lànà sílẹ̀
4: bí èèyàn
2: bá wà inú agidù
4: pé
2: kẹ́yìn ọsúnmọ́ lọ́run
4: kó
2: rẹ̀ ra ẹ̀ sílẹ̀
4: torí
2: olúwa fúnra ra ẹ̀
4: ó máa
2: ń fi agidù rẹ̀ yàn sílẹ̀
4: kẹ́yìn
2: lè mọ ohun tó ń ṣe
4: kó
2: lè mọ ọmọ ẹni tó ń
4: ṣe
2: olúwa sọ fún mi pé
4: àkókò
2: tó láti tú àwọn yàn sílẹ̀
4: ní
2: ọ̀rọ̀ ọ̀la
4: wàá
2: ti jí débi ní ìdájí
4: máa
2: ti bẹ̀rẹ̀ kánsẹ́lì ní
4: 5:30
2: torí a ti ẹ̀ ń ṣe ìṣọ́rọ̀ ọjọ́ márùn-ún lọ́wọ́ olúwa ní kí n fọwọ́ yàn ní omi àdúrà tí a kó wá láti orí òkè láti èní bẹ̀rẹ̀ títí di ọjọ́ márùn-ún
4: 21, 17, 18, 19, 20, 21
2: ìṣọ́rù yẹn ń lọ lọ́wọ́ so tá a bá parí ìṣọ́rù tó máa bẹ̀rẹ̀ kánsẹ́lì láàárọ̀ la
4: máa
2: bẹ̀rẹ̀ kánsẹ́lì láàárọ̀ la
4: a
2: lè láàárọ̀ kùtùkùtù
4: ọ̀la
2: olúwa ti ẹ̀ fún mi lórí ọ̀fẹ́ kan lọ́la
4: ó ní
2: gbogbo àwọn tó ń ṣe online business
4: bóyá
2: o máa ń pò sọjà sórí fóònù
4: olúwa
2: ní kí n ṣiṣẹ́ sára fóònù fáwọn èèyàn
4: fún
2: lè rí owó ọdún wà
4: fún
2: ọdún lè wọlé olúwa ló ń fẹ́ bu àṣírí wọn mo gbọ́ lẹ́ẹ̀mẹta ohun tó lágbára ni mo gbọ́ létí mi yẹn olówó àwọn tó ń lo fóònù fún iṣẹ́ wọn
4: bóyá
2: máa ń post nǹkan sí online
4: ọjà
2: orí fóònù orí facebook náà ti ń rí
4: olúwa
2: ní kó mú fóònù yẹn dání ní ọ̀la a lè díẹ̀ mi ò ní sọ jù yẹn lọ
4: ṣùgbọ́n
2: ń gbà mí
4: èèyàn
2: mi á gbọ́ nǹkan sá
4: a
2: fi gbígbọ́ ṣaláìgbọ́ interpreter fi mí lẹ̀ jẹ́ máa lọ ẹ gbọ́ mi sá wòlíì àwíṣẹ jésù lórúkọ mi bí n bá ti sọ̀rọ̀ mi ò kí n kó jẹ olúwa sọ fún mi pé ọmọ mi ó ní ọjọ́ ń lọ kí n wo àwọn tó wà nínú agijù ọjọ́ ń lọ ọmọbìnrin tó yẹ kó ti settle down tí ò rọ́kọ pé ta ló ń pàdé agijù bí ò ṣe ẹranko búburú kò séèyàn tó lè pàdé ẹ tó lè pè ẹ bó o bá ti kúrò nínú agijù wọn máa ń ṣe é wọn á mú àwòrán èèyàn wọn á sọ̀rọ̀ òdì sí i wọn á parí iṣẹ́ sí i wọn á jù sínú igbó agijù náà jù sí i ọ̀gá àwọn tó lè pàdé nínú agijù ojú ewu lọ àwọn ní ìnira àwọn ní nǹkan tó lè háàmù èèyàn àwọn tó ń yí ẹka tó bá jíjẹ́ ìkà inú agijù ló wà ọ̀gá ní ọ̀la máa ti bẹ̀rẹ̀ kánsẹ́lì ní àárọ̀ a máa ṣiṣẹ́ yẹn fúlẹ̀ àwọn kan ń gbọ́ mi báyìí èmi yẹn ń sọ pé ẹni tó ń bá ẹ sọ̀rọ̀ yìí lòun dẹ̀ fẹ́ lò fún ẹ o ṣùgbọ́n ogun ilé lè borí èèyàn míì kó má jẹ́ kó lè gbé ìgbésẹ̀ ẹnì kan ń gbọ́ mi wọ́n fárun ẹ lọ lójú oorun égélé mi ẹ̀ẹ́dùnàbà olúwa ní haile kapoodi bíà olúwa ní láti gbẹ̀sán ti fárun yìí lọ kò wò padà oh my god àárín ibi orí ẹ wọ́n fárun ẹ lọ lójú àlá fi gbígbọ́ ṣaláìgbọ́ mi ò ní sọjì yẹn lọ olúwa lòun fẹ́ tú àwọn èèyàn sílẹ̀ òun á dẹ̀ fún wọn ní ìgbàlà ọ̀wọ́n tó jẹ́ pé òun fẹ́ gbàlà olúwa lòun máa tì wọ́n wá àwọn tó wà nínú ẹ̀ṣẹ̀ ayérayé àwọn tó ti wà nínú ìgbèkùn tí ìyàn ju wọn lójú olúwa lòun fẹ́ tú wọn sílẹ̀ kó o sì fún wọn ní ìgbàlà àtòmìnira ọ̀gá gbọ́ mi sà mo rí ẹnì kan báyìí wọ́n sá aṣọ ní ọ̀sẹ̀ tó kọjá wọ́n ká aṣọ ẹ lọ lórí okùn ó kà á sí olúwa lọ́mọ mi wo ẹni tó káṣọ yìí lọ kí n sọ bí tí ọ̀bẹ ti pa kí n sọ bí tó bẹ ti kún àti ibi tó ti jẹ lọla ìyẹn mi pé a tún le bó ṣe máa ń le ìwọ náà ń gbọ mi báyìí ẹmí yẹn ń sọ fún ẹ pé ìwọ náà ò ṣe darapọ̀ mọ́ àwọn tó ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó ṣe gbàdúrà níbo ni ìpàdé yìí ti fẹ́ wáyé ní ọ̀la jẹgẹlẹ last bus stop lọ́nà adórodùn bí jẹgẹlẹ last bus stop after ìgòbà jẹgẹlẹ last bus stop tó bá àti morúkọ church yẹn ó ti débẹ̀ right hand lórúkọ church yẹn right hand of God miracle ministry àwùṣẹ jésù lórúkọ mi bí ìyẹn bó jẹ́ yẹn ló mọ̀ sọ pé àwùṣẹ wọn á ti gbé ẹ débẹ̀ ọ̀kadà máa gbé ẹ débẹ̀ márúwá máa gbé ẹ débẹ̀ nínú democracy park wọn ń gbé márúwá bẹ̀ẹ̀bẹ̀ ní ìjọmú junction wọn ń gbé márúwá bẹ̀ẹ̀bẹ̀ ní ọjà ọba ńlá ní ọjà wọn ń gbé márúwá jẹgẹlẹ ń bẹ last bus stop jẹgẹlẹ ni o sọ pé right hand ọ àwùṣẹ wọn á ti direct yẹn síbẹ̀ gbọ́ mi sà ohun tó wá ń dùn mí rèé o olúwa sọ fún mi pé ẹnìkan ń gbọ́ mi báyìí olúwa ń sọ fún mi pé kòkòrò tó ń jẹ̀fọ́ ẹ̀ pé ara ẹ̀fọ́ ẹ̀ ló wà ṣùgbọ́n kò kà á sí ẹnìyẹn ló tún mú ẹ kiri ẹnìkan wà nínú ìdùbúlẹ̀ ẹ̀sán obìnrin ìyàwó ẹ̀ jòkó sẹ́gbẹ́ ẹ̀ wọ́n ń gbọ́ rédíò ó lóru mú wọn fàtẹ́gùn sí wọn ò ní rí pa o wọn ò ní rí pa o obìnrin yẹn kó wá lọ́la kó wá gba nǹkan fọkọ ẹ̀ kó pe wọlé tí n bá tójú òpó lẹ̀ báyìí mi ò ní parọ́ lémi èdè egun èdè bí àdá láìsí da kápódìà olúwa sọ fún mi pé mo wọnú ilé kan lọ sà ní sáìdì ọ̀sìnlẹ̀ olúwa ní ilé wọn yẹn pé iná wọbẹ̀ iná wọ ibìkan lẹ́gbẹ̀ẹ́ ibìkan ó dẹ̀ ó bust iná yẹn ó spark ó jó wáyà ó jó gbogbo nǹkan wọn wá ṣó padà wọn ò tí ṣe dáadáa o iná yẹn ń bọ̀ wá ó tún bọ̀ wá ṣẹyọ ó tún bọ̀ tọmọmọdé kẹ́nìyẹn náà pè wọlé kálẹ̀ mọ̀ bí ẹ̀wò lílo ń sọ̀rọ̀ èmi gbà fún ọlọ́run mo fara jìn ni a tún máa wọnú january bá o tún di june kí tó break ṣó wá ìsìn ni bàbá tí wọnú january bá o tún ti bẹ̀rẹ̀ àwẹ̀ o tún di june kí tó parí tó bá fẹ́ jẹ́ ọ̀ṣáká jẹ́ ọ̀ṣáká tó bá fẹ́ jẹ́ òṣoko jẹ́ òṣoko ní ọ̀la pẹpẹ ya gbọmọkàn àárín ìrànwọ́ ọ̀gá gbọ́ mi sà ìwọ jòkó síbẹ̀ kẹsàkẹ́kẹ́ náà ń sọ oríṣiríṣi scam ló wà ọ̀gá tí ò bá sínà láì kò lè sínà tru gbọ́ tí mọ́tò bá gbáyàn mọ́tò ló máa tún gbé yàn lọ sí hospital ẹni tí ò bá ti gbóró láyé ta wà ń sìn wọn ò lè jẹ́ kó gbòòrò wọn ò ní jẹ́ kó á lo sínú gbòòrò wọn ò ní jẹ́ kó wá sí gbòòrò kó wá jọba má fi rẹ̀ ẹ́ lẹ̀ o ti táàtì o ta nǹkan kan ní kókó o fọ́ọ̀tì kò sí nǹkan tó fọmọ́lẹ̀ tó bá wọ 50 kò má lè fi tiẹ̀ má gbà káyé jẹ tiẹ̀ má yé má ṣojú òpó ilẹ̀ ṣùgbọ́n kí n tó kúrò níbí nọ́mbà tí mo máa pe àwùṣẹ Jésù sí rè 08066717 4 ọmọ yín pe nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí fún wọn.
1: 08066717 4 lẹ́ẹ̀kan sí 08066717 4
2: address yẹn fún wọn. Jẹgẹlẹ last bus stop lọ́nà adórodùn bí jẹgẹlẹ last bus stop lọ́nà adórodùn bí right hand of God miracle ministry lórúkọ ilé ìjọsìn yẹn gbọ́ mi sà máa ṣojú òpó lẹ̀ báyìí fún àwọn tó fẹ́ kí n gbàdúrà fún wọn ibi tí àkókò bá dé náà la máa gbàdúrà dé shalom.
5: Ẹlẹ́sàn.
6: Ẹgbẹ́ mi ń da yín ló mọ̀.
5: Olúwa ṣe.
6: Oríbetè ẹ̀lọ́. O ètò 66717 4 ní nọ́mbà tí mi fúnra mi lẹ́yìn tí n bá jáde kúrò ní agbílẹ̀ agbára yìí. Ṣùgbọ́n tẹ́lẹ̀ pé sísì pé yẹn ń jalura wọn 07066 1822. Ẹ̀lọ́.
5: Ẹlẹ́sàn.
6: Ẹ̀lọ́.
5: Ẹ̀ka nígbà.
6: Ẹ máa ká lẹ́ mà.
5: Esther láti
6: ìlú Àkúrẹ́ ṣé ti pe láì ẹ ti pe wọlé lórí ètò yìí rí.
5: Tọ́lá.
6: Àbí àkọ́kọ́ rèé.
5: Bẹ́ẹ̀ àkọ́kọ́
6: ni. Ṣé nọ́tìsì ohun tí mo fẹ́ sọ pé tí bá ti lálàá ẹ máa ń gbàgbé.
5: Bẹ́ẹ̀ sà.
6: Ẹ lè lálàá bíi méjì mẹ́ta kílẹ̀ tó mọ́ mà.
5: Bẹ́ẹ̀ sà.
6: Wọ́n ti penetrate sínú àlá yín. Mo sọ̀rọ̀ àṣẹ jáde. Ẹni tó fẹ́ da ìran Ọlọ́run rú nínú ayé yín ilẹ̀ kó gbé mi. Jésù rí ẹ já pàdé program yìí lọ́la ẹ já pàdé program yìí lọ́la. Hello. Hello. Igi ẹ bẹ́yà.
7: Hello sir.
6: Madia. Hello.
7: Ẹ
6: ká lẹ́ o.
7: Ẹ ká lẹ́ sà.
6: Ẹ ká lẹ́ sà. Ẹ sà.
7: Ẹ sà. Matthew láti aládé ìgbà yìí.
6: Mi ò gbọ́ láti aládé.
7: Matthew láti aládé ìgbà yìí.
6: Matthew láti aládé. Orúkọ Jésù. Ogun olóró ogun ò ní borí yín. Orí kan máa ń fọ yín sà. Dádì. Kó pa á láṣẹ. Orísun orí yẹn ó yá kó padà síbẹ̀. Orí yẹn ò tún fọ yín mọ̀ sà. Jésù olúwa wa. Ìpè yẹn ń jálura wọn.
5: Ẹ ká lẹ́ sà.
6: Ẹ máa ká lẹ̀. Olúwa màá ló kúṣẹ́ ẹ.
5: Grace ni láti Àkúrẹ́.
6: Grace láti Àkúrẹ́.
5: Ṣé
6: ti máa ń pè wọlé tí làbí first time rèé?
5: First time kọ́ nílé
6: o. Ẹ ti máa ń pè wọlé tẹ́lẹ̀.
5: Ẹ bẹ́ẹ̀ ni.
6: Orúkọ Jésù.
5: Àmì.
6: Aṣọ ògo yóò ní yà. Amen. Ogun to so re de adere bi gbe ninu ago ara yin o ya ko gbe dana.
8: Amen.
6: Emi alarun si lara yin o ya ko doko ji.
8: Amen.
6: Jesu Oluwa wa. Soro mi yin ma.
8: Ah.
6: E kon dede ji e ni le sun mo ma. O ipe yen ja lu ra won. Hello. Hello. Hello.
0: Hey, ise Oluwa ba n sangira bi ara o n ku giriri bi ojo. Torile tete ma bo. The right hand of God.

0: Ọlọ́run ni baba ọmọ tó lè gbọmọ òun lọ lọ́wọ́ gbogbo àdìgún tí yọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ìbẹ́ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ́ ti generational. Èyí tó wọ́n fa ìrìnà ìrìlò àìríṣẹ́ àìríṣẹ́ àtàwọn àìsàn kéékèèké wẹ́wẹ̀wẹ́. Àbí ìṣòro ọ̀rọ̀ bọ̀ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ́ di permanent secretary tó fẹ́ máa gba sálárì lọ́wọ́ yín for life. Tètè máa bọ̀ níbi ètò I disagree mi ò fara mọ́. Èyí tó máa ń wáyé ní ọjọ́jọ́ Tuesday. Ní gẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road. The right hand of God miracle ministry. Prophet Dr. Alfred Chitu Awise Jesu fún ara ẹ̀. Pẹ̀lú àwọn àfàdúrà jagun tó ti mọ mi ẹ̀mí jẹun ẹ̀mí wọṣọ ẹ̀mí. Wọ́n ti gbáradì láti wá ṣínà àdúrà bọ́lẹ̀ woro wara. Kẹ̀ wá disagree pẹ̀lú àwọn nǹkan tí ń bọ́ mọ ẹ̀dá fira. Physically, medically, mentally, financially and spiritually. Òwúrọ̀ ọjọ́ Tuesday yìí tún ni o. God bless you as you come. Ó mà tún ti dé o, ọkùnrin pàtàkì ni. Àrí ìró àlá òfìrìbajì gan òfìrìbajì gbọ́ atókì atókì. Ẹ ti ẹ̀ bèrè pé ta ni mo tún kì í. Jésù ni. Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọ́dọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà. Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù olùgbàlà. The right hand of God miracle ministry. Tí a mọ̀ sí ní orúkọ Jésù. Ní gẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́. Gbogbo ọjọ́ Tuesday lè tó bá mi ṣe. Ní 9 to 11 AM. Gbogbo ọjọ́ Wednesday sì ni bọ́ sínú ògo tuntun. At ìjọka ọ̀dọ̀pọ̀ lábẹ́ mango. Gbogbo ọjọ́ Thursday sì ni ètò pàtàkì tá a pè ní. I disagree mi ò fara mọ́. Ní gẹ̀gẹ̀lẹ́ every Saturday ìletò operation go for maximum. Níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ olùgbàlà. Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débẹ̀ ò ní bá ni padà lọlé mọ́. Ògbóǹtagì àfàdúrà jagun ni. Prophet Alfred Chitu Awise Jesu fún ara ẹ̀. Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribiti ribiti gbẹngbẹngbẹ. Tí ó máa fi já ìdè tú ìdè. Tí gbogbo èso àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù. Ẹ pe prophet 0806671774. Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o. God bless you as you come.
1: Olè ìmọ́lẹ̀ tó sùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́.

0: ìràwọ̀ kò lè mọ́lẹ̀ tó ṣùpá. Adé orí ọ̀pẹ òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́. Gbangba làṣà ta torí ẹ̀ la ṣe dúró dédé. Glow 99.1 FM Ìjàpọ̀ Àkúrẹ́.
2: Ìtàn Yorùbá tí ó lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán.
3: Ayé yẹ wọ́n tán wọ́n bomi ayé sanra. Adé fúgbà tí sáwọ́ ọmọ ìyá tàn. Ìtàn nímú ní ìtàn. Ohun àgbáyé ṣe ní kù lẹ́yìn ẹni.
4: Ẹna
3: ó dé. Agbangba buri yangbe to kami lutiti. Atoto dere tin fogbe igbayese igbayese awon akoni ro ni jaso. Akoni oni odua. Ètò akọni òdúà yóò mọ kùrìrì látẹ́gùn nílé iṣẹ́ ìgbò sáfẹ́fẹ́ Glow 99.1 FM Ìjàpọ̀ nílùú Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ajé Monday bẹ̀rẹ̀ látago mẹ́jọ àbọ̀ àṣálẹ̀ sago mẹ́sàn-án àbọ̀ àṣálẹ̀. Orí ètò yìí lẹ ó ti mọ gbọ́dọ̀ àwọn akọni ilẹ̀ Yorùbá tí wọ́n ti gbáyé lápakẹta bómi ọjọ́ àbí wọn ìwà àtìgbáyé ṣe wọn lókè èpẹ̀ á bíbélì àti bẹ́ẹ̀ lọ. Akọni òdúà ọmọdé ló lorin àgbà ló nìtàn olú ọmọ Fẹ́mi Ògúndàyí sí àpèdè bí ẹni láyin agbólóhùn bí ọ̀jẹ̀ kákákákákákẹ́ ibi tí ọ̀rọ̀ kámọ̀rẹ̀ láyà kákáká elédè tó méde tí ń fe légédé jégédé àpèdèdé lélédè tó méde
5: káíkàíkà
3: Akinyemi Michael bàbá ìlara náà yóò mọ kọ́mọ lùpọ̀ bọ́ lórí ètò ọ̀hún akọni.

0: bájẹ́gùn ọ̀tá máa rẹ ìyẹn obì.
1: Ìwọ nìkan kọ́.
0: Ikú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀.
1: Kí ló fẹ́ ṣẹlẹ̀?
0: A ní kí lájẹ́ àìlọ́ ọmọ Yesu. Kí wọ́n má máa ka tèmi mọ́ wọn torí pé wọn kì í ka gbé kú ló.
1: Ewọ oríṣà.
0: Olé wọn kì í kẹ̀rù mọ́ wọn bẹ̀rẹ̀.
1: Ewọ.
0: Ṣọ̀gọ́ òní ka mọ́ ṣàmọ́ nǹkan ẹ̀bọ́ra.
1: Obìnrin ò ní kọ́ ìkan ọbẹ̀ gan ní Nàìjíríà kókó aláǹgbámọ̀ àforílẹ̀-èdè China.
0: Wọn ò ní gbápọ̀ ẹlẹ́mọ̀ọ́ṣọ́ mi o. Ìrèdí wọn.
1: Àìgbọ́ kú ọkọ.
0: Aliu.
1: Àìgbọ́ tàdá.
0: Ẹni bá méje.
1: Ibo ni mò ń lọ lálẹ́ tòní.
0: Dámi
1: o. Ọ̀dọ̀ olórin ni mò ń lọ. Mi ò lọ sọ́dọ̀ sójà. Mi ò lọ sọ́dọ̀ professor kankan. Mi ò lọ sọ́dọ̀ olùdásílẹ̀ kankan. Ọ̀dọ̀ olórin kan ni mò ń lọ.
0: Ayọ̀lá Àkànjí òní màmá òmi bí.
1: Tá a bá ń kà á ní mímí méjì mẹ́ta.
0: Adégbèrò.
1: Olórin tí mò ń sọ yóò pé ọdún méjìlá 12 years.
0: Lábíàrá.
1: Tó ti gba ṣàwámà jẹ́ lọ́wọ́ ẹ bọ́ra.
0: Ajá dágbògbù màmá rẹ̀.
1: Tàbí olórin náà.
0: Mo wá pé kò ṣe ìjọ mi lójú.
1: Títí ayé táyé ò fi parẹ́. Ìyẹn táyé ò bá tiẹ̀ parẹ́ ni. Orúkọ ẹ ò ní kúrò lẹ́nu àwọn èèyàn. Ní ìpínlẹ̀ tó ti já.

0: látàyé tó ti pẹ́ ni mo mọ̀ọ́mọ̀
1: ọ̀nì
0: máa yí padà láìpẹ́
1: àbí kó rékò
0: mo kí ọmọ ọmọ
1: àwẹ̀ kò lọ
0: olóyè àgbà Adérẹ̀mí Adéṣídà ọ̀ṣọ́gbọ́n ajé wa mi rí tí ń ṣọjọ́ ìbí lẹ́ni ọmọ mi ajé wa mi rí o ti ṣọdún ìwà àṣẹ mi ọdọọdún ni sápó ń rúwé ajé wa mi rí wà máa wá lọ́dọọdún ọdọọdún lòrò ń gbọ̀nà ọdún òní jọ ká má rọmọ obì lórí àtẹ ajé wa mi rí wà tún wá lọ́dún tí ń bọ̀ wà á dàgbà wà á dògbò.
1: Ẹwé mọ́tò ọ̀fẹ́rẹ́ ìlú Ìbàdàn nílé olúyọ̀lé o.
0: Aichip Dr. Peter Elémùrè Ògúnyẹmí.
1: Ọjìjọ dúró.
0: Ìgbà tó kúrò nídìíṣẹ́ plumbing tó lọ kọ́. Ó tún sá lọ sídìíṣẹ́ wẹ́dà jórin-jórin ní Jẹ́bẹ̀. Oṣù mẹ́fà ló lò ń bẹ̀.
1: Ọtí gbọ́mọ.
0: Ó tún kúrò ń bẹ̀. Ó tún bọ́ sídìíṣẹ́ tailoring.
1: Ọjà.
0: Tẹ́ ń pè ní fashion designing lénìí. Ó ti diṣẹ́ mẹ́ta Télémùrè Ògúnyẹmí kọ́ o. Bí ò ti ẹ̀ parí ẹ̀. Àkọ́kọ́ ni plumbing. Ẹlẹ́ẹ̀kejì ni wedding. Ẹlẹ́ẹ̀kẹta ni tailoring.
1: Ẹ̀wọ̀n gbé.
0: Ó lo oṣù mẹ́sàn-án nídìíṣẹ́ tailoring.
1: Ikùn á fi ṣe iṣẹ́ ló.
0: Parí parí ẹ̀.
1: Nàìjíríà.
0: Ṣé ẹ gbàgbé pé Elémùrè Ògúnyẹmí ó lọ modern school. Ọdún mẹ́ta.
1: Ìyá rẹ̀ lé o, ọtọ́ pé ìjì.
0: Parí parí ẹ̀, ó fi ṣeṣẹ́ auxiliary teacher.
1: Agogo ọmọbìnrin mú ní, ó ti mú kó tẹ́lẹ̀.
0: Nígbà tó kúrò láwọn ìdí iṣẹ́ tó kọ́.
1: Ó padà sọ.
0: Nílùú kan tó ń pè ní Ìlárò ní ìpínlẹ̀ Ògùn.
1: Ẹ ò tó gbé sẹ́.